0: fẹ́ràn olúwa wá ṣe fún mi wípé àwọn ààrẹ ẹ̀gbọ́n rẹ̀ tí mo bí ṣáájú rẹ̀ wọ́n ní mọ̀ n tó ń ṣe rí ọba wọ́n ní wọ́n ọ̀fẹ́ wọ́n ní wọ́n làyẹyẹ wọ́n bá mú mi wá. Wọ́n ní mọ̀ bọ̀ ń ṣe rí ọba wọ́n ní wọ́n lọ́jọ́ ayẹyẹ. Lọ́ba pè mí pé màmá òun ti rẹ́ni tó wọ́n ọ̀fẹ́ wọ́n ti fẹ́hun tẹ́ ẹ fẹ́ gbọ́ màmá òun ti àwọn ti retí ọmọ wọn jẹ́ ní tílẹ̀ fi súnjọ́ náà èmi náà lọ́lọ́ ń ṣe yìí fún làbádájọ́ ayẹyẹ lẹ́gbọ́n ọmọ àbúrò màmá mi bá ń pọ̀ yìí ọ̀dọ̀ mi wọ́n là gbọ́dọ̀ ṣe o a gbọ́dọ̀ ṣe o lọ́bàkú bíi oṣù kan táyẹyẹ ó pè ní ìyá mi ìbádé wọ́n ní sáà ṣé mo gbọ́ táwọn wí mo ní mo ti gbọ́ ń tẹ́ ẹ bá ti wí fún mi náà ni wọ́n ní sẹ́bi àwọn ọmọ yìí ti sanwó sí ṣé wọ́n dàwó padà mo ní tẹ́ sá ti rí mo ní mo ti gbọ́ lọ́mọ mi kan bá pè mí nú àwọn ẹ̀gbọ́n ọmọ yìí wọ́n ní àwọn ń gbọ́ pátápátá ní ilé ìwẹ̀ o wọ́n ní ọmọ wo ní à ń fomi ṣe wọ́n nígbà àwọn òde bẹ́ẹ̀ wọ́n lẹ́yẹ kan ti kó sínú sínkì wọ́n ní
1: ẹyẹ àjẹ́ tí ò ti ọlẹ́rìí.
2: Mysterious bed that they don't allow you.
1: Ọyẹ kò fàyè sí lẹ́bọ̀.
2: To die suddenly
0: in Jesus' name. Ọmọ kejì náà tún pè mí ọ lára àwọn ọ̀yá o ọsibítù ló ń wà báyìí ó nú àwọn ẹ̀gbọ́n ọmọ ọjọ́ kẹta ló ń dín tiẹ̀. Ọmọ kẹta tún pè mí ọ lẹ́ran tó ń sìn ó ní àjíṣe fún ni wọ́n ń pè tí màá fẹnu náà ńlá ó nígbà ilẹ̀ ẹjọ́ kejì ọmọ.
1: Màmá ṣe ẹ ti sa ayẹyẹ yẹ mo fẹ́ tọ̀.
0: Ayẹyẹ.
1: Ẹ ti sa gbogbo ẹ̀yẹ kí hallelujah la.
3: Náwó ẹ̀sìn sá mo ń gbìyànjú lórúkọ Jésù ti Nazareti ogun mọ sàyẹnu ayé rẹ o yẹ jáde sọ pé àmì mọ sàyẹyẹ
4: àmì mọ sàyẹyẹ
3: fàyè mi lẹ
4: ilé
3: mi lẹ
4: in
3: the name of Jesus èmi burúkú ni èmi tẹjẹ yàn sàyẹyẹ a kì máa gbọ́ lè rí sá èmi burúkú ni that is why you need the oil má mi sòrò ẹ ni má mi sẹ lórúkọ Jésù ayé rẹ á dìde mọláyé rẹ á dìde mọláyé rẹ á dìde mọláyé rẹ á dìde mọláyé rẹ á dìde in the name of Jesus ẹ n tẹ fún ní 2 million tó kó 2 million sọwọ láti fi ṣòwò ìgbádẹ tán lójú ẹ tí ò sí kankan wọn ò mọ pa ìtàn ṣe ni.
5: ọkọ rẹ ò dájú ni orúkọ jésù iṣẹ ránṣẹ yóò ní dókòó ẹni fọmọ iṣẹ ránṣẹ o ẹni fọyà iṣẹ ránṣẹ o. Lórúkọ Jésù ẹ ṣe débi ìrọ àwọn tàǹkó jẹ náà àníjábọ́ lẹ́yìn yìí ìwọ lọ́wọ́ ọjọ́ yín láti ìgàdọ̀ dádì mo lẹ́rìn tó pọ̀ nínú ayé mi mo wọ ní ìgàdọ̀ ní ọdún tó kọjá lọ ní oṣù báyìí yìí sickness ni mo gbé wọbẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run ṣubú ọba wù mí sàn tọ́wọ́ pé ti wá sí ń lọ. Sickness yẹn fẹ́ gbogbo stroke tí n bá ti ń lọ báyìí tẹ́mi yẹn bá ti sọ fún mi pé màá ṣubú ni tí n bá ti ń lọ tẹ́mi yẹn bá ti ń sọ fún mi pé n bí tó ń lọ yìí ẹsẹ̀ tó máa gbòòrò màá ṣubú ni ṣùgbọ́n nígbà tó di january bá ṣe wọlé january tí mo wọ dé ṣọ́ọ̀ṣì lẹ́mi yẹn sọ fún mi pé nítorí gbogbo nǹkan tí mo máa ń ṣe orí set mi ti máa ń ṣe tẹ́mi yẹn ṣe sọ fún mi ní january yẹn ni pé wọ́n yá lọ gba káàdì ìdàmẹ́wàá rẹ kò bẹ̀rẹ̀ sí lọ síwájú fúnra rẹ o ò ní ṣubú mọ́ mo ṣì gba káàdì ìdàmẹ́wàá ni o mo bẹ̀rẹ̀ sí wá síwájú mo bẹ̀rẹ̀ sí sàn ìdàmẹ́wàá mi tẹ́gbà pọ̀rọ̀ máyẹ̀ máa sán tẹ́gbà pọ̀rọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ máa sán ṣùgbọ́n mo rí ìyanu tó kọjú ọgbọ́n àti òye mi torí pé ní gbogbo láti ìgbà náà báyìí kò sí ìṣubú nínú ayé mi mọ́ kò sí wàhálà nínú ayé mi mọ́ mo sì ń wá sí ìgbàdùn náà mo wá látàyè tó wò tẹ́lẹ̀ ṣùgbọ́n sọ sí sunday kan tí mi ní dé gangan torí ẹ̀ ni mo ṣe ń àgbà tí mo rí ìyanu kejì ni pé iṣẹ́ gbogbo iṣẹ́ mi ti máa ń ti ṣiṣẹ́ báyìí mi ò lákòjọ mi ò láṣeyọrí nínú january ọdún tó kọjá lọ ọkọ mi fún mi ní 1 million ó ní kí n máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n láàrin oṣù mẹ́fà 1 million má ti kú 200,000 gbogbo sókè pé òun wọ lọ́run kí ni mo tún fẹ́ ṣe báyìí but me or only 10 years for my senior shop with me, acquired by woman, my no silly fact, which has a following good as a show with me, dinner, who are more good way, mere cutter, who were my lack of lashing your little baby muko, or long she be a body by me muko, pata pata, who could see a secret to my baby by to motivate the soccer by ah, or long by me she be a she and my young calendar, which she made you as in show with me. 2025 lo ti bere si ni se mo roju ti e ti dadi mo ba ti ngba mo tun wa wole la gun so ba ni ko mo lo ba ma mi aso ngba mo ni aso nje mo wa buje ri nya ni te bless fun wa mo ba bu si mi aso yin mo ba gbe mu dadi ngba ti ma fi jila ro yin nsi mo ri nkan ko ti e so mu wo mo gbugbu nkan yin se wa la mi se wa le to kan mi wa le gbugbu emi ni to ko soke ro ro ti yin de ni de le doke olorun ji ti ba mi ko de ti ba mi segbe gbugbu e ti wa le ba mi ah ise ranse yin ni doko eni fo mo ise ranse o eni fo ya ise ranse o eni fo ye ni ise ranse o ki bi te ba gbe lo ba anu oluwa ma tele yin lo olorun ba mi se bi oba o ojojumo ti ba ti pe olorun ba mi se bi oba in campaign fe mo se re lona yanu ni mo re lona yanu ni mo re lona yanu papa ile mi to ti tuka tan to ti darota olorun ba mi se bi oba ba mi se che gbogbo kan ti mo fe lowo kun ba ile se fun mi papa lo tun so fun mi ni ijeta yi pe o da bere ye ti won lo si Jerusalem ma fun lowo la jiko na lo wa la gisi daddy ah ni mo ti o sele re sugbon mo dupe lowo olorun ba mi se bi oba gbogbo e olorun wa se kini mo wa se fun mi ro loruko Jesu lekan se eni fo mo sise ranse o eni fa ye sise ranse o ni gbogbo ona te mo te ba da won le ba yo ma yo si gbogbo to olorun ba ti se ohun olorun ba ba mi dari sodo yin o loruko Jesu ise ni ise yin ni doko emi lo mo ojo yin lati ngajo ah amuranu gba o
3: na wa mejeji soke so pa oluwa
4: oluwa
3: ase agbana lowo mi
4: ase agbana lowo mi
3: ate won so pe jade in the name of Jesus
4: amen
3: ara e more ti e ma miss the program yi mo fe ba e soro gugu branches wa pata na won ti ma connect ni ori fara won ti wa ma a jo ma wura wa ni ori tangara mo fe so awon so tele kan si aye re ma miss the program yi to ba gbo pe seed of Christ Golden Church o wa ni agbegbere mo fi sere jajo pade mo fe so awon oro to ni agbara si aye re en na what is noruko oluwa aye re dide
4: amen
3: in the name of Jesus
4: amen
3: gbogbo eyan omo olorun te wa ni ilero mo so fun yin pe ke wa gba oro funfun loni be ni o se pataki to ba wa ni ilero ati agbegbere make sure pe o get your kan ninu ororo yen noruko Jesus aye re dide
4: amen
3: o so lana mo ni mo ti fun yin ni alufa tutun bẹ́ẹ̀ni lórúkọ Jésù ayé ìdádìde
4: amen
3: mo láyé ìdádìde
4: amen
3: lágbára ọlọ́run ẹ máa retí ni mo ń bọ̀ ní òkè ogun láìpẹ́ máa make announcement mo ń bọ̀ wá ire àti àánú ó máa tọ̀ lẹ́yìn ọyọ́ ẹ máa retí náà Ekiti ẹ máa retí wòlíì Osogbo ẹ máa retí wòlíì mo máa yà sílé sà Ẹ̀gábúrí náà yóò kàfá kulina rabanum mo palase aye re dide
4: amen
3: in the name of Jesus
4: amen
3: mi o ko afọ ni badagri won wa gba mantu la oi pelu oro won loruko Jesus ire ate olowo
4: amen
3: wa de sebi oba
4: amen
3: wa de sebi oba
4: amen
3: now fun to ba bi sore majemu abi won to ba bi sore majemu e ba me na soaju now mo soro bi woli ole mo eti igba ifari o le mo mo tan pe ni fa amọ to ba sele nu aye e iwo fura e lo ma ro bi e enna fo yen soju na owo ato wo to wa lowo e mo gbadura si ore majemu yen bi oluwa tin be ti emi e wa ni waju oluwa ti emi do o di famo lowo
4: amen
3: o di famo lowo
4: amen
3: mo mo ni o di famo lowo
4: amen
3: o di famo lowo
4: amen
3: o di famo lowo
4: amen
3: in the name of Jesus
4: amen
3: aye ma dite
4: amen
3: wa je yan laye
4: amen
3: Jesus oluwa wa
4: amen
3: awa ta mu Jerusalem mo wa fun wa ni number yen le kan si e ko sile to ba ni aka number get the bible ma ku fun wa 070 4178 0219 bole tasi 070 4178 0219 ekeji 080 25 24 9280 bole tasi 080 25 24 9280 loruko Jesu wara anuba
4: amen
3: lola ma to repeat here ko aka number sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oloma Gbejade ni Fourth Bank loruko Jesu aye ire adide
4: amen
3: ugbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ojo ayo le je fun yin ayo re o ya ko kale loruko Jesu
4: amen
3: mo da ayo lu aye re ati gbeyawo re mo da ola ati ogo ati ase ogo sinu aye ati gbeyawo re loruko Jesu ti nsa ti o ya ko wonu aye e
4: amen
3: wa rogo elu
4: amen
3: aye adide
4: amen
3: in the name of Jesus
4: amen
3: then gbadura fun won celebrant Ibowu Oluwa Seyi happy birthday to you Godwin Abimbola happy birthday to you Taiwo Cecilia happy birthday to you Taye Daniel happy birthday to you Ati Kande David happy birthday to you mo gbadura loruko Jesu ojo ayo re o ma kale loruko Jesu
4: amen
3: so ni ba yo re je
4: amen
3: e ma po si
4: amen
3: mo bless apere wa po e mo ri bo lugu e je Jesu o ya gbagbara
4: amen
3: ibuko Olorun ati anu e loruko Jesu e ko wonu aye e
4: amen
3: gbogbo e ko jade
4: amen
3: wa de si bi oba
4: amen
3: Jesu Oluwa wa
4: amen
3: koju se nikan fi da loju bayi pe
6: emi gaga leri kon
7: ipati

0: Flash FM 105.5.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
8: Ètò àgò lọ́ọ̀jìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò lọ́ọ̀jìn.
9: Ayé adùn bí orin, adùn bí orin ṣẹ́.
10: Yomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomayomay
11: fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo
12: splash
11: àmínà àdẹ̀tún batman mọ́tfàlà ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùdájì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badmus káìkáìkáìkáìká ó máa ṣerégedé.
13: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
14: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
15: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
16: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
13: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
17: Omi ni ra kofi ọwọ́ ta.
18: Ọmọ mi ti gbó lórí báyìí.
12: ₦700 ₦500 kò kan kankan láti ra mọ.
17: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
12: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
17: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
12: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
17: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
0: Splash FM 105.5.

0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Samuel kíní, orí ìkẹtàlá, ẹsẹ̀ kẹjọ títí dé ìkejìlá. Samuel kíní, orí ìkẹtàlá, ẹsẹ̀ kẹjọ títí dé ìkejìlá. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ó sì dúró ní ijọ́ méje de àkókò tí Samuel dá fún. Ṣùgbọ́n Samuel kò wá sí Gígálì, àwọn èèyàn sì túká kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Saulu sì wí pé, mú ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà wá fún mi. Ó sì ru ẹbọ sísun náà, ó sì ṣe bí ó sì ti ń ṣe ẹbọ sísun náà parí tán. Sì kíyèsí, Samuel dé. Saulu sì jáde láti lọ ìpàdé rẹ̀ kí ó lè kí. Samuel bí pé, kí ni ìwọ ṣe yìí? Saulu sì dáhùn pé, nítorí tí èmi rí pé àwọn èèyàn náà túká kúrò lọ́dọ̀ mi, ìwọ kò sì wá ní àkókò ọjọ́ tí o dá. Àwọn Filistin sì kó ara wọn jọ ní Mikamisi. Nítorí náà ni èmi ṣe wí pé, nísinsìnyí ni àwọn Filistin yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí Gígálì. Bẹ́ẹ̀ ni èmi kò tíì tu Olúwa lójú, èmi sì ti ara mi sí i, mo sì rú ẹ̀bọ sísun náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Ní òní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi wípé ẹ káàbọ̀ sí àkókò ìre òwúrọ̀. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìre rẹ̀ yóò sì jẹ́ ìpè yẹn. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, òun ni ìṣòro ìkánjú. Ìṣòro ìkánjú, kí ni à ń pè ní ìkánjú? Ìkánjú ni wípé ntọ́ yẹ ká ní sùúrù fún, ṣùgbọ́n tí a ṣe ní kíákíá, kéèyàn ó kúgìrì ṣe nǹkan tí a kọ̀ láti ṣe sùúrù. Ọ̀kan nínú ìṣòro èyí tí Saulu ní, èyí tó sì mú kó pàdánù ìjọba rẹ̀, òun ni wípé ọ̀kanjú. Ọ̀kanjú láti rúbọ ṣáájú pé kí Samuel ò tó dé kí ó lè wá rú ẹbọ náà. Èyí ti ṣe tí àwọn èèyàn fi ń kánjú. Àkọ́kọ́ ni wípé nígbà tí wọ́n bá fẹ́ ṣáájú àwọn akẹgbẹ́ wọn, ìgbà mìíràn ẹ̀wẹ̀ àwọn èèyàn máa ń kájú. Nígbà tí wọ́n bá rò wípé ó yẹ kí àwọn ọba ẹlòmíràn tó ti lọ ṣáájú wọn, nǹkan kan náà ló yẹ káwọn ò ní. Nígbà mìíràn ẹ̀wẹ̀ àwọn èèyàn máa ń kánjú nígbà tí wọ́n bá fẹ́ ran Ọlọ́run lọ́wọ́. Tí wọ́n bá rò wípé Ọlọ́run ò yá kankan, Ọlọ́run ń fi nǹkan náà falẹ̀, nítorí náà ẹ jẹ́ kémi náà ran ara mi lọ́wọ́, torí pé ẹni tó bá ran ara rẹ̀ lọ́wọ́ ló sòkè fà. Ẹ já wo àpẹẹrẹ àwọn tí wọ́n kánjú nínú Bíbélì. Ẹni àkọ́kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò ni Sarah. Ọlọ́run ṣe lè rí pé Sarah ó bímọ, ṣùgbọ́n Sarah kánjú. Ó pe ọkọ rẹ̀, ó ní ọkọ mi. Ó dàbí ẹni pé ìlérí Ọlọ́run yìí kò ní wá sí ìmúṣẹ o. Wọlé tọ ọmọ ọ̀dọ̀ mi lọ, o sì bímọ nípasẹ̀ rẹ̀. Genesis orí 16, ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹta. Bákan náà ni àwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn náà kánjú wípé káwọn ti wọ ilẹ̀ Kánaánì ní kíákíá. Èyí sì kò bá wọn. Àrí Saulu náà pẹ̀lú ẹni tó kánjú níbi tá a kà lónìí wípé ó rúbọ tí ọ lẹ́tọ̀ sí láti rú, nítorí wípé oní Samuel pẹ́ kó tó dé. Bákan náà ni ọmọ onínàkúnà láì tí ikú bàbá rẹ̀ ọgbà ogún nínú òwe Lúkà orí 15 ẹsẹ̀ 11, ó sì na ní ìnákúnà ibi pa ìyá jẹ́ kó tó padà wálé. Kí ni àtúbọ̀tán ojú kíkan? Àkọ́kọ́, ó máa ń fa àṣìṣe. Èyí tí ó jẹ́ wípé èèyàn bá ti ṣe, téèyàn bá farabalẹ̀, téèyàn bá ní sùúrù. Bákan náà, ó máa ń mú kéèyàn ó ṣiṣẹ́ èyí tí ò ní kúnná, nítorí pé Olúwa rẹ̀ kánjú. Gẹ́gẹ́ bí ìwé òwe orí 28 ẹsẹ̀ 20 ti sọ, ó lè yọrí sí téèyàn sọ nǹkan nù nítorí pé Olúwa rẹ̀ kánjú. Nígbà mìíràn ẹ̀wẹ̀, ó lè yọrí sí kú òjijì àti ìparun. Gẹ́gẹ́ bí ìwé òwe orí 18 ẹsẹ̀ 13 ti sọ. Kí wá ni ọ̀nà àbáyọ sí ìkánjú? Ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni pé ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àti àkókò rẹ̀, nítorí pé Ọlọ́run ni ààbò wa àti agbára wa, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ni nígbà ìpọ́njú. Ọlọ́run kìí pẹ́. Nígbà kíkún àkókò, Ọlọ́run ran ọmọ rẹ̀ kan ṣoṣo tá a bí nípasẹ̀ obìnrin láti wá gba ayé là. Galatia orí 4 ẹsẹ̀ 4, dúró de àkókò rẹ̀, má ṣe kánjú rárá, nítorí pé àkókò ni gbogbo nǹkan. eleketa dekon ati ma fi ara re wo elomiran tabi lati ma be elomiran dije ototo ni bi olorun ti pin akoko onikaluko kosi nkan to kuna bi nkan ta agbegbese re ta koko re o ti to kosi si nkan ti o serere bi nkan ta se ni akoko re ire nbe lopolopo fun suru ati iwa pele eje ki ako bi ati ma duro di olorun awon to duro di olorun ni won tun agbara won se ore mi ma se kanju kanju ju olorun re lo eje ki asure oni oluwa mo sure fun gbogbo awon olugbo mi loni bi pe emi suru ki oluwa ko jogun re fun won gbogbo emi tin kanju nu aye won oruko jesu oluwa ba wi gbogbo ti won ti fi wadu wadu ati iwa nwara ti won ti fi baje mara won lowo oluwa yi pada si rere oluwa gba won lowo emi kanju oluwa wa ran aye won lowo ifi olorun yo se ma yin lara ogun olorun yo gbo yin iwa laye olorun yo gbe yin ro eje re yo se didi yin gbogbo emi kanju ti ndi yin lowo un rere loni ojo keji osu kejo odun 2026 olorun ba wi olorun ba je olorun fi bu loruko jesu gbogbo asise ti kanju mu wa olorun yi pada loni gbogbo ibi ti kanju ti mu ba yin olorun ra yin pada loni gbogbo igun ati wahala ti kanju ti mu ba yin gbogbo ise ni en ti o lo dede nitori pe kanju olorun ra yin pada olorun satunse re fun yin ikanju ti ma gbe mi eni ti ma de mi eni legbodo loruko jesu olorun ba winu aye yin oga ogo o si ran yin lowo loruko jesu igbagbo ninu olorun o mo yin duro gbogbo eyin te duro de oluwa olorun tun agbara yin se jesu fun yin ni okun jesu fun yin ni imisi re jesu fun yin ni emi re jesu fun yin ni atileyin re ni oruko ti jesu agbo nkan to ba akoko ati igbamu le mo gbegbese lati se lawon omo yin o mo se awon omo yin o ni kanju ju akoko won lo loruko ti jesu aya yin o ni kanju ju akoko re lo oko yin o ni kanju ju akoko re lo ni igba to ye yin ti ogun olorun o farahan emi ti duro de olorun oluwa gbe wo yin ogun olorun yo si farahan nu aye yin ewo olorun yo si je ipin yin gbogbo nto yo de ba yin loni ti ota wa nsun di ola loruko ti jesu olorun gba fun yin iranlowo dide fun yin o oju adua o si ni ti yin o akoko olorun loruko ti jesu kristi ile serere yin loruko jesu yo dara fun yin eje oda agutan o se didi yin ifi olorun o se mo yin lara lose yi lone ojo keji osu kejo mo sure sinu aye yin ewo nu ayo ati idanu lo ile yin ko roju ode yin ko toro ise yin ko mere wa akitiyan yin o ni forisopon ilakaka yin o ni jase pabo loruko ti jesu e ni sise o loruko jesu e ni sije o loruko jesu okan yin o yonu oluwa aisan ni se yin o ijamba o ni se yin o ibi o si ni ba yin o yo dara fun yin o jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owa ti omowe john adekunle adedokun ero ibani soro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni tiyin to to joy Oladejo.

0: bẹ́ẹ̀ ni pòkì pòkì pòkì ẹwọ náà jọ lọ pòkì jọ ẹnà yin olúwa náà
1: bẹ́ẹ̀ ni
0: ẹjọ́ ni ẹkọ lọ́wọ́
1: ẹkọ lọ́wọ́ kọ́pọ̀
0: èwọ̀n ọba owó tẹ́lẹ́dù àbá ṣe ẹmu lọ́wọ́
1: ọrẹ
0: àtinúwá ló pè é
1: ẹsàndá mẹ́wàá yín ẹkọ
0: lọ́wọ́ ọrẹ ẹ̀kọ́lé
1: ẹkọ
0: lọ́wọ́ ẹyin tẹ ń tọ́jú ewé ẹjọ́ nítorí ọlọ́run
1: ẹ mẹ́gbàgbé wọn
0: o àpanu tẹ́ fún wọn ẹ yà sí mímọ́
1: ẹ tètè ṣe gbogbo
0: tọ́
1: bẹ́ẹ̀ ni
0: bọ́ bá ti dàgbà tán oníkóyin ní ọmọ kan
1: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni
0: ojú ọ̀nà tí wọ́n fi yín mọ̀ ọ́n
1: ń bẹ̀ ni ẹ mọ̀ tó
0: owó ọ̀dàmẹ̀wá tí wọ́n fọ́ ń lé mọ́ ìjẹ̀mìdìmíìdì
1: má fi gẹ̀
0: lọ dá síwájú olúwa
1: ó
0: ṣe pàtàkì o
1: bẹ́ẹ̀ ni
0: bẹ́ẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run náà tẹ́lẹ̀ tẹ́ ń bọ̀ sórí ìjọ kọ̀ọ̀kan láàárọ̀ yìí ẹ yá akúnfẹ̀mí mímọ́ ni o
1: bẹ́ẹ̀ ni o
0: torí pé àwọn tí ń bọ̀ lónìí wọ́n ń wojú ọlọ́run fún oore kan àbí òmíràn
1: bẹ́ẹ̀ ni
0: pé kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ kó fọwọ́ tọ́ wọn
1: bẹ́ẹ̀ ni
0: àsálàtù lẹ́yìn lọ ẹ̀bùrà yín dẹ́dẹ́dẹ́ góòdì lẹ fẹ́ lò ẹ lò kẹsàn yẹn kó bìzàbìzà
1: o dúró rẹ yẹn
0: tẹ̀sùbá ọwọ́ yín
1: ẹjẹ́ dúró
0: ẹjẹ́ kó máa ṣaná ni
1: o ẹ má gbàgbé kùránì
0: ilé o ẹjẹ́ máa ṣaná ni o
1: torí wọ́n mọ bèrè o àwọn aya kan
0: aráàlú èmi kan ni mo sì bá wọn
1: kí ni o sì kí ni o
0: wọn sì gbọ́jọ́ sunday báyìí
1: èmi
0: àwọn tí fámìlì yẹn mọ̀ ọ́n rò
1: wọ́n
0: láì wọ́n kú òní báyìí wọ́n ti dé asọ́ọ̀sì wọn tán
1: owó wà ẹsẹ̀ náà ti gbàgbé
0: bíbélì
1: oh my god
0: wàlàyé tàlàyé
1: oh my god
0: ah idogo ni ọmọ ọbọ jẹgẹrẹ jẹgẹrẹ jẹgẹrẹ ẹ mú àgbẹ bíbélì lẹnu
1: kẹsẹ
0: kan kẹsẹ méjì kẹsẹ mẹta kẹsẹ mẹrin kẹsẹ márùn ẹ sì ń lọ ilé olúwa ẹgbẹ akọrin ẹgbẹ dání
1: ẹgbẹ dání o
0: tẹsùn báyìí ẹfìlérí ẹ
1: ìwé àdúrà
0: lẹyìn tẹ bá kọkọ má wọn nǹkan wọnyí
1: prayer book
0: ni ẹ tó wá rántí pé ń jẹ ìnáwó ìtẹwó ẹni ẹ tó rántí yẹn o
1: ẹ mú pọọsì dání fi sẹbílẹ láì náà ẹ san o
0: kẹwàá mú ìjọ lọwọ
1: oh my god
0: ajé ń gbọ
1: oh my god
0: ẹ lọ wájú ọlọrun tí ọba jó
1: bẹẹ ni
0: ẹ fani
1: tọ
0: torí pé wọn ń gẹẹlì tẹ ẹ lè fojú rí ọmọ pínrẹ fún ọtí inú wọn dùn
1: bẹẹ ni o
0: iwájú olúwa ni ẹkúnrẹrẹ ayọ wà o
1: bẹẹ ni
0: elédùn àńkọ yóò ṣàánú wa
1: àmì
0: akin pé ẹkú ìsinmi ọpẹ láṣẹ lókè pẹ
1: àmì o
0: àti já lójú nìyẹn ẹka àbọ sínú gbé ayé gbẹ dẹmukẹ
1: oṣù
0: tá ń wáre tá ń rire gbà oṣù tá ń kẹkùnrẹ tó ń ṣí sílẹ oṣù tó ń ṣe ni lóore ju ọjọ orí ẹni lọ oṣù àánú oṣù ìbùkún oṣù ìgbẹdìde oṣù àlàáfíà
1: oṣù
0: ẹmí gígùn ni oṣù oyún oṣù ọmọ oṣù ilé oṣù ọkọ oṣù ìgbéga
1: ni
0: ẹfọkàn yín balẹ nítorí tí olúwa tó bẹẹ ó jù bẹẹ lọ ìkànnì ọmọlúwàbí náà láti ń kọ sí yín ìkànnì tó fẹ yín púpọ púpọ jù ajé ń gbọ
1: we love you
0: ọjọ òwúrọ yìí la gbẹdẹ
1: yìí
0: ti fún tẹdọrọ yìí ni ẹgbẹnusẹ láti ìbẹrẹ dáàrin gbogbo tẹ pariwo pé ajé ń gbọ dáa fún lera ara yín
1: bẹẹ ni
0: ẹ wá lọ sí àti ayélujára ní àgbáyé ojúpọ facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọ̀nà splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ kó máa gbéra ẹ wá pin mẹwàá mẹwàá ẹnì kọ̀ọ̀kan
1: kọ́dọ̀gba
0: tó ńlá ni aládélájà lorúkọ tèmi yẹrọ yín ní àwòkọṣe rí ọmọ tó sọtọ sọtọ ń gbòòrò ayé àpẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ ó tún máa tọ pinpin láàárọ̀ tò ní ó máa lọ fáàfáà ó máa ṣerégedé ó máa ṣe bí ọmọdé ní woro sí woro lójúkoro sí koro ó máa lọ fáà
0: sí
1: fún tọ̀dọ̀ tí ẹ̀ ń wò yẹn ó gbọ́dọ̀ ṣó láàárọ̀ tò ní ni o torí pé láti 19 tó ti pẹ́lẹ̀ tí ń jẹ́ kínní
0: ọ̀hún
1: ó sì ń bá yín láàmú àdúrà tó a máa ń ṣe níkànnì ọmọlúàbí ni pé kò ní í gbòdì lára
0: mi
1: ó yẹ gbogbo tó bá ti jí kó ṣe àṣà lóore díẹ̀ tí ò bá ti jí dìde ńlẹ̀ o wípé ìròyìn ti fún tẹ̀dọ̀ yín eléyìí tẹ̀ máa ń gbádùn gan yẹn ó tún ti gbìnà yá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ the nation rẹ̀ o the punch rẹ̀ daily post rẹ̀ daily trust rẹ̀ guardian rẹ̀ vangard rẹ̀ àwọn àjọ àjọ kórìlẹ̀dọ́dẹ̀dẹ̀ wa nàìjíríà èyí tá a mọ̀ sí àjọ ti nan àwọn náà ṣe bẹ́ẹ̀ àwọn tilẹ̀ òkèrè ńkọ́ bbc aljazeera
0: wọ́n
1: kóròyìn dé àwọn ò ṣe kínní yẹn fún yín láàárọ̀ tòní o ìròyìn ni yóò bá ẹ láàmú àmì gbòdì lára yín ẹ dà gírígí lọ sí ìtàkùn ìjọ ẹlẹ́yìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn tó ti gbogbo àwọn ìkànnì tó kù eléyìí tí ẹ bá ti ní àǹfààní àti máa wò wá ẹ máa láìka ẹkọ pẹrẹpẹtẹ o ẹ lọọfẹ ẹkọ pọjaburata o ẹ bẹrẹ sí ní fi àwọn àtẹjíṣẹ ń ṣọwọ sí wa ẹjọ máa lọ ní ìbámu pẹlú àwọn ìròyìn tá a bá tari sákàtọ ọdọ tí ni o àpẹ ẹbú yẹn o àpẹ ẹṣẹ yẹn o gbogbo ntẹ ẹ bá ti gbọ lẹnu wa oníkẹsọ lé lórí ìyá àdínníyìn náà ni o aminat adetun badmus olórúkọ tèmi
0: ọdẹ a máa jiyàn la máa wo ròyìn tá a fi dá ní ìkànnì ti ọmọlúàbí wọn ni ní báyìí o ọrọ lọ kódà ọrọ bọ àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní abẹlé ní orílẹèdè nàìjíríà ìyẹn àjọ inec ona lo ti ba tabombo won ni an ti salaye awon akosile gbagboro aye kan Tinubu Atiku Obi ati awon merin de ni ogun mi
1: ilekun
0: eh nibo ni awon akosile yen nibo lo ba jade gege on
1: yes ke
0: orilede Nigeria na ti adarapo mole Saudi Arabia
1: ki won wi
0: pelu kini igbe lana igbe kale ilana eto abo eleyi to se be to duore
1: oh yes
0: lori okun pupa ina ni o ke lo fa saba bi e nigba ti a ba wo ani gbogboro yen ate se ti gbo yin
1: o de ge en sare koko gbe lati nu iwe iroyin Daily Post le to jade fun taaro to ni won en to ti gba kan ri je alakoso fro gbogbo to ni se pelu ere idaraya lo le de wa Nigeria Solomon Dalong loruko won o omo ti bere si ni kese eni ti sa lo le de wa Nigeria Siwaju Bola Ahmed Tinubu
0: pe
1: wa salaye o e ati je ti alafo nbe ni bi awon gbogbo e to gbe kale fun ajo ti INEC ah ile eko alakobere wo lo lo ibe n sofo secondary wo lo lo ibe n sofo awon mo ile de wa Nigeria fe mo ni bo lo lo gan na awon ile eko ta pe kelu yi kini to de to fi ko si ta pe ja ti ajo ti INEC eyan mo gbo laaro toni se report fun o o si te doro yin be
0: o da je ka lo sa ni gbogbo ti kere ti kere awon to nile to kole to rale eh awon landlord nu o ne ba de ku won ni kaluku won na ni abota bombo
1: ki won wi o
0: won gbe gago won lowo iya lo pakoro mo
1: okay
0: be ni omele ohun na duro sekere o nro wo wo wo
1: kini wi
0: won ni egba o gbona kan eleye ti a sodori ohun ti a kokoko o na ni forere atileyin fun honorable akin alabi
1: okay
0: hey gaga bi o se dibo gbogbo 40 odun egbe wo odun oko le meje iyẹn ti ọdún 2027 bó ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n kí ni àwọn ọ̀rọ̀ tó bọ̀ ta bọ̀ǹbọ̀ láti àkàtà àgbáríjọpọ̀ àwọn onílé ní bádẹ́kú àgbẹ̀yìn débẹ̀ láàárọ̀ òní
1: ó dé igi á tó tẹ̀ ẹ́ sọ́wọ́ iwájú ó di wọ̀ nínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tààrọ̀ tòní ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC òun náà ni ẹ̀ máa ń gbégbé lòun kalẹ̀ léyìí tí a sì ń fi ẹ̀sùn kẹ ẹgbẹ́ òṣèlú ti APC kí wàá ní tó fa sábàbí o wọn ní bẹ́ẹ̀ lábínì wọn ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ìṣèjọba àwaarawa eléyìí ti ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú ti APC wọn ti bà á jẹ́ kanlẹ̀ ìyá àdínì kan lọ sọ ọ́ ẹgbẹ́ òṣèlú NDC lọ sọ ọ́ kí wàá ní tó fa sábàbí tí a fi sọ̀rọ̀ yìí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: wàyọ́dà ẹnìkan ló tún sọ̀rọ̀ ń bí ó ní ẹ̀gbọ́ àtìkù ní ọbásanjọ́ ni ṣe rí ìjà eléyìí ti ń bẹ láàrin àwọn méjèèjì kò lè ròdò lọ jẹ́ bómi o wọ́n mọ ọjà bẹ́ẹ̀ ni àfìgbà kan nù wọ́n bá dágbére fáyé àwa kọ́ la sọ bẹ́ẹ̀ ṣé ò sọ ní òun náà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Daily Post ló jẹ́ àríyàn gbọ́ abala ìkejì ẹ̀ ń kọ́ wọn ni ẹ jẹ́ mọ̀ pé a fẹ́ gbà físà a fẹ́ lọ amẹ́ríkà owó kan bantiro bantiro eléyìí tó máa tó ẹgbẹ̀rún lọ́nà ogún owó ilẹ̀ òkèrè dollars òun náà ni kinní ọ̀hún yọmọ bade kí ni àwọn àlàkalẹ̀ eléyìí tó sodo mọ́ orílẹ̀-èdè nàìjíríà nìkọ́kọ́ àti àwọn orílẹ̀-èdè áfíríkà míì níbo wá ni ọ̀rọ̀ dé dúró ṣe fún tẹ̀dọ̀rọ̀ yìnyẹn ẹ gbọ́ láàárọ̀ òní.
1: ó dáa tó bá rí bẹ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú Atiku Abubakar àti Olusegun Obasanjo òun náà tún ní ìwé ìròyìn punch lọ́kọ̀yìn ló ní níbí yìí o pé kí ni ń wí ni wọ́n ní Atiku ni mà ń sọ̀rọ̀ pé ṣe rí Obasanjo tẹ̀ ń wo òun bàgbà àgbàlagbà
0: èyí
1: tí kò ní àforíjì fẹ́nìkan lórí gbogbo tó bá ṣẹlẹ̀ òun náà nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe o kí wàá ní tó fa sábàbí tí Atiku fi sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ní o àmọ́ ṣá o látàrí ètò òdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní àjọ ti INEC òun náà lọ́mọ ti ṣe ìfihàn àwọn orúkọ àwọn olùdíje eléyìí tí ó kópa nínú ètò òdìbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n láwọn èèyàn wá wo ṣàkún àwọn orúkọ ọ̀hún gùlọ̀ jonathan kò sóòkọ rẹ̀ ńbẹ̀ nwoko kò sóòkọ rẹ̀ ńbẹ̀ gòjé kò sóòkọ rẹ̀ ńbẹ̀ bó o ló ṣe wá lọ̀gàn ìwé ìròyìn punch kọ okùnrin láàárọ̀ tòní ẹ gbọ́ o bákòókò rẹ̀ bá ti tóni.
0: ó dá ẹjẹ́ ká a tún lọ tààràtàrà ojú ìwé ìkíní ìkejì ìkẹta ìwé ìròyìn the nation wọ́n ní ẹ̀gbọ́n ọ̀fọ̀ bára fúnra lára rẹ̀ ń kàn bí abánikà máa wò bọ̀ wíkẹ́ ní sọ̀rọ̀
1: ó
0: ní àṣìṣe eléyìí tó burú jáì jáì jáì ni ẹ̀gbọ́n si sengre si pe sakoso gege bi gomina nipele ti rivers fofo bara a sise nlala ni o ta sa sise bo la sise ohun se awaye
1: oya mo
0: oda abala ikeji nkan ka lo taratara oju iwe ikini ikeje iketa abo si oju iwe ikerin ru e o won ni egbo baye bi bi abanika wo wa oye nekan ne bo loro ti won na de duro ewe royin lori na ri won awon gbon yebe se ti gboyin laaro oni
1: o da to ba ri be ni ti se gbakeja e lo lede wa Nigeria yen kashim she ti ma ni mo n gbe gbolohun kale nbi o le to se lalaye pe se ri awon oniwo daran yen won mo je pe eya kan ni won won e ma se esi kan pato ni won oni be ba wo won daada yo ya yin lenu be ba mo oniwo daran kan te wa bi lere pe esi woni won sin iru esi woni won sin ti won da yin lohun bi pe ohun ki se muslimi o omo leyin kristi lohun e se ha pelu kile leyi be ba tun melo mi na te bi lere pe omo leyin kristi ni o oniwo daran si ni o pelu yo da yin lohun pe ohun ki se omo leyin kristi
0: okay
1: muslimi hanan lo won
0: okay
1: o leko ha pe ati je o ni be bo tun wa wo mi te gba fulani ni fulani ni o lo bi nda wahala le yo ba da yin lohun o we je fulani o da kini wo yo pa wusa iwo ta tun mu yi o ni wo daran ni o
0: ile baba wa
1: o ti wo bo se wo yi eya gbo ni o o ni da yin lohun mo se ya gbo yo ba lohun o o ni se ri koro ti nbe nle yi o ti kojo ero eya o kojo re se baba so nipa iwo daran ni bo gan ni se ti ma ti gbo lohun jade ki wa tun ni to fa sababi eyan mo gbo laaro to ni ba koko re ba ti to ni amosa e ti se gomina iyan ni ilu ibadan nipinle oyo ti ani ahin iyan moju ero se imakinde to n teni ti se olubadan ti ile ibadan kabiyesi oba rashid adewolu ladoja
0: kabiyesi
1: arusa akoko
0: arusa gege mo ti se kabiyesi
1: o ni awon mejeje won mo darapo bayi o leyi ti won si n se daro oloye agba kan eyi to se be dagbere faye kodigbo se ta leni ta n peri baba agbalagba ni eni to je gbajugbaja ni o bo safefe ni akoroyin ni eyan daadaa ni pelu ta leni ta n peri oloye akin alabi ni iwe iroyin punch gbe laaro to ni oju iwe karun lo wa a da kale se ti gboyin nikan alabi
0: eledu akojowo ki o ba ni te won se afefe rere
1: ami o ami
0: iwaju ti adojuko ko ma je ni re ni re ni
1: ami ami
0: eyin ti an fi sile nkan ko ni baje la se dumare
1: ami ami ami
0: oda na bi abanika wa mo ka feye ka ijojogi ka ifijoge
1: ko je joge ni o
0: egba keji are orile de nigeria ti n salaye pe edakun ejowo jare alafia nikan lo le se orile de nigeria o ye ka ti dagba koja ipele eleya meya tabi esin jesin ke wa ni awon gbolohun to de afikun ati akosile lati akata egba keji are ni orile de nigeria oju iwe ikeje ewe iroyin the nation ile se are nkan ijoba apapo orile de nigeria wọ́n ní àwọn ohun èlò kan eléyìí tí wọ́n tó pọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mílíọ̀nù kan owó ilẹ̀ nàìjíríà wọ́n diwọ̀ lákàtà àwọn ọmọbìnrin chibok èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ dóòlà wọn wọn náà méjìdínlógún náà ní owó ẹgbà ọ̀yá ẹ di ènìyàn tọ̀ ẹ wọ ìgboro ayé lọ kẹ ẹ lọ ṣe rere lókàn níbo wá ni ọ̀rọ̀ dé dúró ewé ìròyìn ló gbé ti fún tẹ̀dọ̀ ròyìn ló ń ka ìkànnì ọmọlúàbí lẹ ti gbọ́ ó yá wáyé ẹjẹ́ panuṣẹ́ kẹ́ka lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìkànnì ti ọmọlúàbí tẹfútẹdọrọ yìí ń tẹ wájú bó o níṣẹ ìmúra àtijọsìn bẹẹ wà ń lé ẹtẹ mójú òpó tàkùn ayélujára àjọ tẹ ẹ bá wà ẹyin náà tẹlé wọn àìsí ń bẹ
1: láìbánidásí
0: pé owó yẹn ọgbọ́ngbà ni o.
1: àjẹdà o.
2: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Exam Privacy, where the top 1% are made. In the words of Coco Chanel, luxury must be comfortable. Otherwise, it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suite is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for students of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury Lifestyles. The Gospel Faith Mission International Government is 70. Government presents our 60th annual convention with the theme "To God Be the Glory." On the 3rd to 9th August 2026 by 8 a.m. daily at the International Gospel City along Ibadan Lagos Expressway, Ogumaki, Ogun State. Government, Oluyole District Headquarters, Oluyole PPS, felicitate with the General Overseer, Pastor Dr. Elijah Oludile Abino, and other anointed ministers of God under the leadership of the District Pastor, Pastor Jude Ojo, and the Resident Pastor, Pastor Tumininu Oyeleke. You are cordially invited to the 60th Annual Convention for a life-transforming encounter. Come with the expectations as God's vessels will be ministering through powerful praise, worship, fervent prayers, and divine word from the throne of grace. It's been 17 years of grace.
3: Ìjẹ́ òun wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmìlẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sá ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mu ilé ẹ̀kọ́ mi nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 máàkì lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, òbẹ́ wù dé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, SHIELD, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIELD. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣètò ìlera ló jẹ wọ́n lógún.
2: Flash FM 105.5.
0: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbọ́dọ̀ wà sí lọ́jà ìlú rẹ̀ tábìlì kan ní ọmọlúàbí.
1: Oh yes, Ken.
0: Ẹ̀yin olólùfẹ́ wa ní àtẹ ayélujára ní àgbáyé.
1: Adúpẹ́.
0: Ojú òpó ti Facebook.
1: Adúpẹ́.
0: Ọlárẹ̀wájú Ọlájùmọ̀kẹ́ Jẹ̀lílàt Adúpẹ́ ní ọwọ́ yín o.
1: Thank you.
0: Emma Fojo Peter Ìṣọ̀lá Kret Ajẹ́bọlá Joseph Dinobo Ogunṣeyí tán.
1: Adúpẹ́.
0: Aranni Yaya Àfáàrọ̀ Rakéúyà Àyá Abraham Adétúnjì Matthew Cash Akin Adéo.
1: Àwọn èèyàn wa ni o.
0: Adúpẹ́ ní ọwọ́ yín Beatrice Emba Fọmiláyà Akínwẹ̀ Kùmí.
1: Thank you.
0: Adúpẹ́ ní ọwọ́ ọkọ wa yín o.
1: Thank you so much.
0: Ẹ ṣeun ṣe, ẹ máa bá wa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ni. Wàyí ó dá ẹ jẹ́ kẹ̀mí ó gbé yín débẹ̀ lójú ìwé ìkeje ìwé ìròyìn The Nation. Lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Kashim Shettima lánàá yìí ó ló bẹ̀rẹ̀ sí ní kẹsí ti kéré ti kèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń rọ̀ wọ́n wípé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre ẹ ṣe àwárí ohun tá ń pè ní ìṣọ̀kan kí ìdàgbàsókè aláìlákàwé kó lè bá fi ẹkàn rinlẹ̀ tí ó sì ta gbòǹgbò jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Rẹ̀nà gbólóhùn ti Kashim Shettima ẹni tí í ṣe igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀ wájú nú atótónu rẹ̀ wípé ó ń rántí kẹ́rẹ́ ti kẹ̀rẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti tètè ya aṣẹ́rí padà kúrò nídìí èdò kan. Èdò ọ̀hún náà ló ní í ṣe pẹ̀lú ẹ̀yàmẹ̀yà ẹlẹ́sìn jẹsìn ká máa kórìíra ọmọnìkejì láì nídìí àwọn àṣìgbọ́ọ̀rọ̀ àtànkálẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú eléyìí tó lè pagidínà ìjágeri àlàáfíà pabambarie o ìgbanimọ́ra ìfaradà fúnra ẹni ìfẹ́ láì ní bayobáyó pàtàkì jùlọ àtìlẹyìn eléyìí tó gbọngbọ́n fún ìṣèjọba tó wà lóde ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ṣiṣọ lórí ọ̀rọ̀ ọ̀hún nílùú ti jos tó jẹ́ olúùlú fún ìpínlẹ̀ ti plateau lásìkò kan o eléyìí tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ òbí èyí tó jẹ́ ọgọ́rin ọdún gbáko wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ẹni ó kó wọn jọ pọ̀ ọlọ́jọ́ òbí gangan òǹkọ̀wé ni bẹ́ẹ̀ ó tún jẹ́ ẹnìkan o èyí tó náà di ipò kọrìnkọrin mú lẹ́ka ìṣèjọba wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé bí wọn ti ń débẹ̀ tí wọn sì ń ṣàlàyé pé igbákejì ààrẹ o ó yá o ẹ wá bọ́ wa sọ̀rọ̀ o wọn ní ohun àkọ́kọ́ tó kọ́ ṣiṣọ́ lórí ẹ̀ ni pé ẹ wò ó tá a bá sọ̀rọ̀ ń bì í ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ó ní ṣe o pẹ̀lú ìṣọ̀kan àti àlàáfíà ọmọ orílẹ̀-èdè yìí ó ní ẹ̀rí bí o níbi ọba ti ń kọrin bọ́ bá bàjẹ́ àtúká ẹ kúrò níbẹ̀ níbi ọba ti ń ran yín síra yín ẹ kúrò níbẹ̀ níbi ọba ti ní àhúsá rè é ẹ̀yà ìgbò ni o ẹ má ba ṣe o kì í sara wa ẹ kúrò níbẹ̀ nítorí pé orílẹ̀-èdè nàìjíríà kan ṣọlá wa o bẹ́ẹ̀ ó ti kó wa jọ pọ̀ ọmọ ìyá òun náà ni gbogbo wa nígbà tí ó wàá ṣiṣọ́ lórí akitiyan ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún sọ́wọ́ iwájú wípé nítòótọ́ bá a bá ní ká sọ béyàn bá ní ká o ó ní ṣe rí ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ojoojúmọ́ ayé yìí òun náà ló fi ń wọ̀nà àbáyọ láti rí dájú pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó fọ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ó ríran kedere ó dúró sí òkè téńté tábìlì ó ní ọ̀tán bẹ́ẹ̀ bí a bá ń sọ lọ ká wa rántí ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó ní bákan náà nǹkan ìdàgbàsókè ti kéré ti kèrè orílẹ̀-èdè nàìjíríà ó jẹ ààrẹ bọ́lá ahmed tinubu lógún nígbà tí ẹni tó ń dà nímọ̀ràn ẹ̀yin olórí àwọn ètò tó ní ṣe pẹ̀lú àfẹ́ròyìn àfẹ́sọ̀rọ̀ síta àfẹ́kéde yanya lórúkọ iléeṣẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà tí stanley tí ó sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni àwa kìyìn lọ ni o ẹ rí wàhálà ìdààmú ìfòró ká máa lọ́wọ́ inú ìwà ọ̀daràn inú ìwà ìgbésùmọ̀mí inú ìwà ìgbébọn inú àwọn ìwà tó lè pagidínà jágere àlàáfíà kò dára tó ẹ ṣera yín lọ́ṣùṣù ọwọ́ kó orílẹ̀-èdè nàìjíríà kó lè bà tẹ́ sọ́wọ́ iwájú ojúwe ìkeje ìwé ìròyìn the nation.
1: ó dá tó bá rí bẹ́ẹ̀ já lọ tààràtàrà sínú ìwé ìròyìn daily pulse lẹ́yìn tó jáde fún tààrọ̀ tòní o wọn ẹni tó ti gbà kọrí jẹ́ alákòóso fún àwọn gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà solomon dalong ń lo orúkọ tí wọ́n jẹ́ wọn ní àmọ̀tí ké sí ẹni tí ṣàyẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu pé bàbá ẹ wá ṣàlàyé ǹjẹ́ ṣàlàyé kíni o wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé gbogbo ohun tí ẹ tari sí tẹ̀kọ́ ìjọra eléyìí tó jẹ́ ti àjọ inec léyìí tí yóò mú wọn díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn ní àwọn abala kan mọ̀ ńbẹ̀ńbẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣòfò àwọn abala wo ni o wọn ní àwọn abala èyí tó ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lèyí tí bàbá lọ wọn láàyè ń ó ṣòfò àwọn abala eléyìí tó ní ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga eléyìí tó jẹ́ ti secondary grammar nù èyí tí wọn lọ wọn ní abala abẹun ó ṣòfò nígbà tí ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé sí ìtàkùn ìjọra ti x èyí tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni o ó ní ṣe ẹ̀rọ ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ̀ yìí kò mọ̀ ní nǹkan ṣe o pẹ̀lú orúkọ èyí tí ẹ tari sí ìtàkùn ìjọra bí kò ṣe ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó eléyìí tó yẹ kó máa wà ní ìtàkùn ìjọra ti àjọ inec léyìí tí ẹgbẹ́ òṣèlú apc tari síbẹ̀ lórúkọ ààrẹ ilẹ̀ yìí ni o gẹ́gẹ́ bó ṣe wí ó ní ọgbà tóun náà rí kíní ọ̀hún báyìí àìmọye oríṣiríṣi ìbéèrè òun náà ló borí ẹ̀mí ìhun bẹ́ẹ̀ náà lórí lákàtà àwọn èèyàn oníṣẹ́ ọ̀rọ̀ tóun sọ yìí o kì í ṣe pé òun fẹ̀sùn kẹni tí ṣàyẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà o rárá bí kò ṣe kí wọn kọ àkọ pé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú wọn sítàkọ ayélujára àjọ ti inec fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ni dalong ẹni tó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ oníṣẹ́ eré ààrẹ tinubu gbogbo dìgírì tí wọ́n gbà nílé ẹ̀kọ́ gíga fásitì gbogbo ẹ̀ ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣá abala ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òfo ni wọn kọ nǹkan kan bẹ́ẹ̀ abala ti ilé ẹ̀kọ́ girama ó ṣòfò kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n lọ rè kọ ibi tí wọ́n bá lọ àti tí wọ́n bá gbà kí wọ́n lọ rè kọ́ bẹ́ẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà àjọ ti inec èyí tó gbé kalẹ̀ alákòóso tẹ́lẹ̀ rí ọ̀hún ó ṣe lálàyé o pé bí àwọn èèyàn ò ṣe rí yìí ó ti mú kí àwọn ìbéèrè ó mọ jáde lórí ran le ti won bere fun gbogbo to ni se pelu akuyawo e ti ani lata kata are olede wa Nigeria gan lo ye ko ti bere o tesi waju pe awon ran to n so ye o ohun so ki are o le lo oko ile eko alako bere ti en lo gan to nti ile eko girama e ti en lo ko to di wi pe awon bere ta n so nipa re yi yo jerodo lori mumi we ro in daily post do gbe laaro tuni e le gba ke se ri e nbe
0: oda e je ka lo se lo abuja ijoba apapo ile ede nigeria na ni tin se alaye o bi pe nibi toro to de duro baye won ni egbo ohun akoko na ni pe awon asojo ile ede nigeria tin je mokandinia adorin iyen 69 ambassadors won ni ejema pe bi ijoba apapo le nigeria se nkede won awon orile ede torile ede yan won sowo se lati ma asojo orile ede nigeria nibe awon marun le ni ogota ale pe ni marun din ni adorin 65 wane awon wonyi nikan soso na ni orilede torilede nigeria yan won soju fun o na ni a se be ti won buwa lo eyan sipo won be won tawo gba won gege bi asoju orilede nigeria si orilede ko wa won eni to je minister foreign ile okere lawujo wa o na lo gbe atajade ohun bota ni ojo aiku tori koja lo nigba ti o te waju nu atotonu re o ni be ni agbenu so re sipa yoro won eyan oruko nton na ni IBFA nigba ti o tesiwaju oni se ri o awon orilede ti won yan awon orilede Nigeria omo orilede soju fun pe oya lo soju wa lo orilede bayi oni awon letter di akata orilede e ti won yan won sojo pe oya be ba debe e ma soju orilede Nigeria oni orilede kokan eleyi ta si yan kaluku won fun lati wo be ma soju orilede Nigeria lara awon mokode ni adorin awon marun de ni adorin o ona ni o ti se be ti won ri abuwolu be ni atewogba ko ma ja soju orilede Nigeria se orilede ti won nigba ti o tesiwaju na oro re oni se ri eyan mo orilede Nigeria e je ki nkan kan ko da yin loju ijoba apapo orilede Nigeria o duro gege bi atileyin e to si fe ki ti kere ti kere omo ilede Nigeria ka e ni iriri isejoba rere o oni modomodo isejoba warawa ko di akata gbogbo yin patapata oni se wa ri o eyin omo ilede Nigeria awon egbimo alase awon ilede kan eleyi to je pe meji ona la le pe won oni se ran mejejun ti won lati le so pe oya be ni atewo gba awon teyan sowo si wa o gege bi asoju ilede Nigeria lakata wa oni se ran mejun won ba ise lo lori fifi gbedekele be ni tabi be ko nigba ti o pare atotonu re oni sere awon kan be eleyi ta yan so pe oda e ma soju wa ni Algeria oni ebe yi na mo wi pe en to soju wa tele tele re ni orilede ti Algeria oni o se be oda gbe faye o iyen ni osu kerin odun egbe wo odun oko o le mefa odun ta wa nibe oni egbo bo se nwole bayi o ku gangan ti o si wole sile ise re gege bi asoju orilede Nigeria si orilede Algeria oni ku se be o wole o mu lo oni sugbon sa awon na mo mo ni repeti ise n lo lowo lati o daju pe awon orilede yoku na awon gbo ese eleyi to so wi pe be ni sugboda lati abala be nka lo si akata igbakeji are eleyi eyin o kashim setima eni to soro ni ojo abameta saturday tori koja lo ona ni nje ka ri gbo wi pe e wo se ri gbogbo awon awuwa bi awuwa daran e to mu ikolu wa ipinle teplato oni aje ngbo a fi won a mu won mo jo la nba po pe labe e bawe ofin orilede yi oni leyin eyin kan e dakun e jowo jare o ko ni sibi ta n sasi fun awon awuwa odaran nigba ti o pare atotonu re oni be ni se ri bi abanika ma so ni otito beyin abanika be awon awuwa odaran ta n so nipa re yi un o ti ko ipa buruku laro orilede Nigeria oni ni bayi ta n soro labe isejoba ati idari are Bola Ahmed Tinubu ti orilede Nigeria ko saye o fowo odaran bo ti hun ke o kere omo eyin na na gan e wo iroyin the punch onu jari gbo laaro oni o
1: o de o so wo ewe iroyin daily post laaro ti ni o
0: o gbe da wale o gbe da wale o gbe da wale o gbe na ni o lo ba
1: o da ko buruko baje gbogbo eyin eyan wa ile te gbo ajake ijado ilu Ibadan te gbo ajake ijado ipinle Oyo gbogbo eyin te gbo ajake ijado iwo orun gusu ile de wa Nigeria eyin te takuti wa iye lo le de wa Nigeria dupe po lowo yin
0: e takuti abi to lampe
1: o sugba yin re rabande lagbe fun yin lati kemi omo lo abi
0: ori yin wa nbe
1: loruko oluwe se ti ana na batunde woro nkeji ele to se be gbori wole laaro toni editor ti anu laaro yin ni o
0: ngo
1: ba tun di lola ele ni o tun gbase
0: won
1: gbase fun ra won ni na fi ki gbogbo eyin te wa ni sekoyo jara facebook
0: ele to de
1: eni o to de omo tun de ni o oh my god gbogbo yin eyan wa le te wa ni sekoyo jara facebook ele to je ti kemi omo lo abi to nti awon itaku teku adupo po lowo yin ife lo so wa po oluwa ba ku ni je o ja lalayo o de je gbolo nkan eleyi to kombo toki gbolo won ogbanko ogbin enu ta lo ti jabo enu egbe oselu ti Nigerian Democratic Congress NDC o na lomo ti bole o nje kini gbolo won esun ni o karabata lo si je eleyi ti a fi kan egbe oselu ti APC lo le de wa Nigeria leyi ti won na ka si won pe eyin eyin le ban kan je mo eto sejoba warawa orilede wa Nigeria eyin le ban kan je mo la eyin le ba je debi to de duro yi won eni ti se akowi agba yin fun ibara ilu sore egbe oselu ohun iyen osa director o na lo mo yojo awon esun yi sita o lana ti se ojo abameta Saturday lasiko iforowanenuwo kan leyi to waye ni itako mo mawoan kan leyi to wa pe ni Symphony TV won tesiwaju ninu awon oro eleyi ti egbe kale pe ewo eto di gbogbogbogbo ti wa lodun 2027 ati awon igbese gbogbo eleyi ti egbe oselu ti APC ngbe ni tako awon egbe oselu ti nbe ni gboro o je ka awon eyan kan mo pe egbe oselu ti APC lo ti ba isejoba awa ara wa je won tesiwaju na awon gbolohun ti egbe kale pe egbe oselu ti APC te won ohun won ti ba nkan je koja ala baba so nipa isejoba awa ara wa o de je saye mu yin lo ibi ti nkan de duro ati bi ti nkan ti bere latodun 2015 titi di akoko ta wa yi oni isejoba eleyi to je pe egbe oselu ti APC ni moju to lowo lowo bayi o na lo je wipe won ti mu ki nkan bere si ni pa ka so o ta ba so nipa isejoba awa ara wa o gbe yi na ba wa wo sakun awon we meje nla la kan eleyi to je pe awon to je ojini omowe to tun je olidanileko ta ba so nipa oro oselu yin ni Harvard University eko oniṣẹ ri n ti n bẹnbẹ wọn ni white democracy die kí ni ìdí rẹ gan tí ìṣèjọba àwa ara wa fi ń ṣe bẹẹ tó ń kú lọ wọn niṣẹ ri nípa rí àwọn ìwé ọhún wọn jẹ òdi mímọ fún à ń bẹ pé àwọn ìgbésẹ kan eléyìí tí ẹ bá ń gbé tako òṣèlú èyí ti ń bẹ nílẹ yìí tàbí lókè òkun òun náà ló mọ ṣokùnfà irúfẹ ìgbésẹ bẹẹ oníṣẹ wa rí wàhálà àti ìṣòro tó dé bá ìṣèjọba àwa ara wa yẹn lórílẹèdè wa nàìjíríà kì í mọ ṣe tàdá kì í ṣe tìbọn láàfihànjú ogun náà ó ní bí ká bá ṣe àwọn èèyàn kan lè tó jẹ pé wọn bára wọn nípò wọn yàn wọn sí ni wọn fira wọn bẹ ní tipátipá ni tí ẹ wá ń lo agbára ọhún láti lè mú kí ìṣèjọba èyí ti ń bẹ lóde kò di àkúrẹtẹ ó ní àwọn eléyìí gan òun náà ni wọn dojú oro kọ ìṣèjọba eléyìí tó jẹ ti ìṣèjọba àwa ara wa oníṣẹ wa rí n ti orílẹèdè wa nàìjíríà ń wo ojú iná rẹ lọwọlọwọ báyìí o tá a bá ń sọrọ nípa ìṣèjọba àwa ara wa kò sí ìbọwọ fún fẹẹka ètò ìdájọ kò sí ìbọwọ fún àwọn oníròyìn láti kọ ohun tí wọn bá rí kí wọn sì gbé jáde fún àwọn èèyàn bẹẹ náà ni ìdúkokò tó ní agbára gan ó ń wáyé lórí àwọn olóṣèlú èyí tó jẹ pé ẹgbẹ òṣèlú wọn alátakò ni wọn jẹ oníṣẹ rí gbogbo eléyìí ọ̀tá ńláńlá ló jẹ́ o léyìí tó sì ń ba ìṣèjọba àwa ara wa jẹ́ ìwé ìròyìn daily post ló gbé láàárọ̀ tòní ẹgbà kẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ṣáàbà báwálé torí pé ilé náà ni wọ́n pè ní ààbò òfin oko wọ́n ní gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ amojú ẹ̀rọ ṣèyí mákindé gsm gómìnà ni o àti ẹni tí í ṣe olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rasheed adéwọ̀lú ládọjà arusa kínní kábíyèsí fún baba àti aláàfin àti gbogbo àwọn èèyàn kan lè tó jẹ wípé olùdíje ni wọn jẹ ẹni sípò gómìnà lábẹ ẹgbẹ òṣèlú ti apc ta lẹni tá à ń pè rí sẹnitọ sàràfàdínà alínio wọn ní gbogbo àwọn tá a pẹ kẹlù yìí ní ọjọ àbámẹta sátidé ànánú o ní ẹ má bẹrẹ sí ní ṣèdárò abẹsẹ olùbàdàn ti ilẹ ìbàdàn olóyè lẹkan alábí ẹni tó ṣe bẹẹ dágbére fáyé pé ó dìgbò ṣe gómìnà ìpínlẹ ọyọ àmójú ẹrọ ṣèyí mákindé kábíyèsí olùbàdàn ti ilẹ ìbàdàn ọba rasheed ládọjà àti sàràfàdínà nàlí tó fi lórí àgbáríjọpọ àwọn ọmọ bíbí ti ilẹ ìbàdàn nínú àtẹjáde èyí tí ẹni kálukú wọn kọ lọtọọtọ ni o òní àní ẹ mọ fi ń ṣèdárò ẹni tó lọ o bàbá àgbà olóyè lẹkan alábí o na lo mo dagbere faye iyen ni ojo abameta saturday ananu o ni ilu eko ni eni odun 84 76 years old awa na mo gbadura o pe waju ti won dojuko ko ba ko je o dara
0: ami ase o
1: ti won fi sile ko ma se baje lai lai
0: ami o
1: gbo awon ipa rere e ti baba ti to le ko je eleyi ti o mo fo un lai lai leyin papoda won iwe iroyin the punch lo gbe laaro toni egba ke balance e nbe
0: oda je ka wa gbera ta o ka lo saarin gbogbon awon olugbe awon ti an kole hey awon landlord gbogbo eleyi ti a se be ti wa kora jopo ni badeku ni lo te lu badeku no
1: eye
0: ni ipinle oyo wa o nigba ti won te sowo iwaju won ni gbogbo awon agbegbe pata kereje kereje awon agbegbe herimo herimo e to wa ni tibutoro ijoba e billion naira o ni ipinle oyo wa won ni a kora jopo be ni o bere si ni ko bere o fun enikan eleyi to je asoju sofin fun ekun ibo ti egbeda onara nile igbimo ti asoju sofin nilu abuja iyen house of representatives honorable akin alabi leti an salaye o pe bo ba kura wo kan loju orun so honorable akin alabi la won o se
1: okay
0: won ni e wa gbo o e je ko ma ye won be eyin gan e ti ma gbo bi pe honorable akin alabi ona ni asoju eleyi to se be to danto fawon eyan rere ekun edebo ti egbeda onara nile igbimo asoju sofin gege bi agbarujopo awon ti an nile ti won kole ti won nile egbe agbarujopo awon landlord gbogbo eyin oni badeku ati agbegbe gbogbo eleyi to wa nijoba e billion naira won tese owo iwaju won ni be ni baba ni akidele honorable akin alabi ona lo je alaga fawon igbimo ti le igbimo ti asoju sofin orilede nigeria gbe kale doya e mo ri si awon ise akose gbogbo oju ona nete butoro ekun ebo re won ni ejama yi pe ojo jimo tori koja lo ona lo se be to se ipade kan o ipade ohun bu aya pelu gbogbo awon ti won ni ile pata se badeko ati awon agbegbe gbogbo to wa ni joba e billion naira won ni koda bi ati nse alaye hun nebe ipade to gboro eleyi to waye na lo ti nse alaye to si nsiso lori ise akose opopona onibuso metala oto bi abagbera lati badeku lo si eletu won ni ejama yi pe ise ohun awon opopona ta pekelu yi hun o lo kaka kiri owole ojade si awon agbegbe miran nigba ti awon landlord to nile nbeun tawon osoro pe adakun o e gbo asoju baba ni paro fun yin honorable akin alabi won ni sere ona awon ta san pare yi hun badeku lo seletu won ni sere awon ona hun o e gere mi ti oro ni nitori bi pe meta baye ona ni lala si awon won ni akoko ona to da osi e keji bi re ko si na ba e keta bi re nko ohun amayederu awon e gbo o se be o titi ese bogo nigba ti o wa se alaye si oro meta eleyi to tobi tawon aralu ohun ti an fo nede o ni e gbo e fokan bale honorable akin alabi wa fi ye won o pe e wo e fokan yin bale koda lai pe ati lai ni jina ise akanse opopona yin hun yo gbera ton ise re yo mo tesiwaju nitori pe o n kaju e ni gege bi alaga fun igbimo ti le igbimo asoju sofin le gbe kale lori awon ore ise akanse gbogbo onise mo yi pe be a ba bere pe en to fe da so fun ni nko torun re o na ni ke se be ke kokko wo o lo n to be be ohun kaju lu o e fokan bale lai ni pe ati lai ni jina e ri ise akanse na yo di mumu se be yo ko ese jare oni bo ti le je pe ni toto ise akanse opopona eleyi to gbera tan lati badeku lo si eletu oni ise ijoba apele ni bokata ijoba ibile yin ni oni sugbo sa ewo bi ngbe ba ri gbale ra mi oni se ri ohun to fa awon akude ina ni wipe dida agbara pada si akata awon ijoba ibile eleyi ti ora aye ni pele oyo oni se ri bayi bi ara awon ewu ti nbe nbere ona ni o duro gege bi adina gbo oku idagbasoke lawon ijoba ibile nigba ti o wa tesowo iwaju awon eyan rere badeku tesowo iwaju won ni be ni baba duedu egbowo odun oko le meje awon oni besubegba o tegbe oselu ti All Progressives Congress APC ewo ti ayan soju sabuja to soju asoju eleyi to danto fun ekun ibo ti onara ile igbimo ti asoju sofin Honorable Akin Alabi ona la won se atileyin ohun fun nigba ti won pari oro won won ni koda ni be ipade na ari awon ladelade awon loye loye awon ti ko le sibe ti oni le sibe ni badeku won ni gbogbo won ati agbegbe ti nbe ni ona ara o ona wa nbe awon asaju egbe osilu ti APC be ni awon ti agba ni joba ibile un ti ona ara ati oketente ni bi agbara wa won ni kaluku won ona ni aduro ni be ipade na won ni oto sibe ari awon lobda loba ladelade e to je pe awon na se be won fi oro se be jomi toru oro pelu awon oniroyin nigba ti won wa pari oro hun ton won ni be ni bawo ba ki fun ni a ki fa wo pada ni won ni se ri baba ni ka so ni toto honorable Akin Alabi o kaju osun won eni renu an gbadura o pe ko lohun ba jo jare ko tubo fun ni okun ati agbara lati ma mu owo idagba soke awon ise akanse won ekun gaga egbedo nara ele to se be ti o nsoju fun nigba ti won wa pari oro na won ni eja mo pe leyin owo owo na lo kan honorable Akin Alabi eni to salaye pe ewo bi ise akanse ti no lowo bayi fun dagba soke bi ta wa yi emi na gbe ji bambu kale gbam kokoshi owo ni ego mani owo ni kan lo le se o
1: owo ni o
0: ere lo won gbe kale
1: hello
0: ke le so me
1: hello
0: you say what
1: afẹ mo
0: eni pepe
1: afẹ gbo
0: iyan won o fi bi nti en ja mo ni pe won gbe kuku se kale
1: okay
0: pa won na se atileyin fun ise akase tin be nbe gbogbo awon to ko le si bade ku pataporongodo ati agbegbe re ni joba ibile ti egbe da ona ara won ni o se be won je ja atileyin o honorable Akin Alabi tayodo 2027
1: o de ja lo polowo ja baba pada de
0: jola pin membe
1: ti futa de royin yo te so waju e ko kale
0: ese.
2: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-level college. Excellence through integrity.
4: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Eka bo pada iroyin ti futedo si nte sowo waju ikani omolugbe splash 105.5 fm ile fun bala ofelele nilu ti badan gbogbo eyin yen wa ten tele wa ni takoyo jara osiba yin re o abade lagbe fun yin lati kani omolugbe momo titi dina olowo to lo pe ti bi tope to yen gola control isola create ajibola alaniya ya fun mi laya kiwe ko mi akorede gbogbo yin patapata la ki eyan ade patrick segun ni alaji adekunle ajumo adupe lowo yin ola re waju jele lati olajumo ke awon eyan wa ti won tele wa back to back
1: ma me mi li
0: gbogbo eyin te wa ni to jara gbogbo yin laki lolodi lenikan o
1: Moses alawiya
0: ti buru tele wa o se di eta guru mo e gbori wole si ta ko je Facebook ele to je ti kan ni omo luabi awon no se normal
1: olumo iwo ote o to jo meji
0: oh my god o de ja lo sinu iwe iroyin the nation ele to jade fun taro to ni awon oro to lagbara kan omo bode nbe o si ye ke mo lede wa Nigeria ke gbo nipa e ka le ba mo bi nkan se nlo ni o won ni egbe oselu ti African Democratic Congress ADC eni ti se oludije sipo are won hin labe egbe oselu ohun to ti gba kan ri je egba keja ile lede wa Nigeria ni Alhaji Atiku Abubakar won ni lana ode ye lo ba bere si ni mu awon oro kan to lagba o ju o lo re du olori tabile to ti gba kan ri yeah, are lo lede wa Nigeria se nigba na an mejeji so je joba ni oloye olusegun obasanjo o na la npe ri o ki wa ni awon gbolohun ti nbode lenu atiku atiku pabi o si yabidun oro o npe oloye olusegun obasanjo te nwo iwa ko ire ni po fun po o ilana igbese si nbe ninu emi won ni gbogbo igba oni be se nwo won awon ko ni emi idariji bo ti wu wu o mo ki wa ni to fa sababi ti gbolohun yi fi bole o atiku en to ti gba kan ri je igba keji are lo lede wa Nigeria Obasanjo je are atiku je igba keji re won si lo lati odun 1999 titi wo odun 2007 ni o won lati gba na o na ni atiku Abubakar lo na tin gbe igbese ko je ile lede wa Nigeria sewo to je pe titi di akoko ta n ba yin soro yi ori igbiyanju o na ni baba si wa o tesi waju na awon gbolohun to gbe kari yin atiku pe wo ikorira ara eni o po ni fun oloye olusegun obasanjo le to je pe be ti wo won ona igbesan inke tatatan lori emi baba oloye olusegun obasanjo ni o tesi waju na awon oro le to gbe kale pe be yin na gbo awon gbolohun to bode lenu oluye olusegun obasanjo iyen lojo eti friday ose to koja nibi eto kan eleyi ti charlie boy se ki wa ni ti ene so ngba na o won ni baba se lalaye bi a asise nla ni o lati mu alaji atiku Abubakar gege bi igba keji awon le tan si jo dije lati odun 1999 won ni igbese na ta won gbe nigba na asise lagba ni nigba ti won tesi waju na awon oro le ti egbe kale yin oloye olusegun obasanjo ni o won se lalaye pe nigba ta won nawo gan pa na pe iwo ma bo wa di eni keji mi kemi o je are ki wo je egba keji awon jo nko na le bi olomo ni o ta won jo se gbogbo eto ko le ma dun ko le ma da won ni sugbon sa lagbede meji na ri pe en tan mutira yi ko ye leyan to ye keyin o mutira en to ye keyin o mo wo lo kan bayi ni keyin o mo gba laaye lati sumo irufe eni te eyan je sugbon nigba ti atiku yo mo fesi si awon oro ohun o se lalaye pe beyi na ri gbogbo igbese ti won gbe lati gba tan ti jo ku oni sakoso le to je ki awon igbese ohun won gbe tako ohun ni o oni jeje wa mo bi gbogbo igbese ohun bi won se ngbe to ti won lo siwaju ti won lo seyin ti won lo sotun ti won lo sosi pe ta ni o di are ile yi atiku le nwi e mo je o dare o oni jeje mo pe lati gba na ti oloye olusegun obasanjo ti ngbe igbese yi ko mo turu kankan o lara alaji atiku Abubakar o tesiwaju nu awon oro ile to so bi pe bo ti le je pe oro a mo dun ni nigba mi sugbon ti olohun ba n fe se fun yan yo se fun yan lai weyin ni ninu awon esi gbogbo eleyi ti atiku fo so de gbolohun eleyi ti obasanjo so o ni e wo gbogbo awon igbese won won kowe won so lenu fawon eyan won so lena won pa lowe pe a e mo silekun o fun atiku Abubakar ko le dari isejoba nile yi o ni gbogbo e patapata ohun lohun ri atiku en to tesiwaju nu awon oro to gbe kale pe gbogbo n ton fi se won ko si wa pa o nje kini n to se fun
1: won
0: ni baba gbegbe se n gba na pe ma ba se sa akoko ta mu je ta se sa keji ta mu je ka tu gbe ni bo sa keta ka wo fa fi
1: aje
0: sa keta odo ti won
1: o
0: ni eleyi ni won so ni gba na le n to si so fun pe ah meji te je na ti do
1: e
0: da won elomi na o tu je ti won ki ka du ko mo je je ki n je o
1: loro
0: aye o lati gba to n ti so fun won bayi to si n je ko ye won
1: ti
0: ilana keta te tu fe tenubo yi o ko bo ofin ilede wa Nigeria mo o ni lati gba na bayi lo n ti dana o lowo loye olusegun obasanjo o wa se lalaye pe e wo gbogbo awon igbese te n gbe ngba na o n je ko di mimo fun pe lo wo iwe ofin ki iwe ofin ni e wo baba o gbogbo igbese te ni agbe yi ko si nbe o gbogbo igbese te fe gbe yi ko si nbe o be ba ti se akoko te se daada te se keji te se daada eyin o ye ba ko nbe kelomi na o le debe oni se ri gbogbo alaye to nse fun won gba na eyin eti won lo bo si o le to je pe lati gba na oni e ti do pe iwo o fe daare lo fi so be awo si ni je odepo ohun oni e wa wo o fi so ni teyan sise ni tolohun oba iwe the nation lo gbe laaro toni ele gba kẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀.
1: ó dẹ́ jẹ́ ká gbéra tán ọ̀lọ́ sí àkàtà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tí a mọ̀ sí ẹgbẹ́ NANS. nígbà àtẹn tó jẹ́ ààrẹ wọn tó ń ké gbàjarè ṣàkàtà àti kéré àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí UNILAG. nígbà tó ń pe ìpè ọ̀hún ò pé ẹ jọ̀wọ́ ẹ jàre ẹ ṣe ojú òpó ojú òpó wọn òun ní ìtàkùn ayélujára ní àgbáyé káwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè ní àǹfààní láti máa san owó ẹ̀kọ́ wọn wọlé. ó ní nítorí pé ó wákàtí méjì ó dín ní 48 hours ó ní la fi sórí tábìlì yín ẹ jọ̀wọ́ jàre ẹ ṣe kánkànkan báyìí. ó ní torí wípé gbígbé tìpa gbẹngbẹn ètè mú ojú òpó tí ẹ ti sanwó wọlé ojú òpó tá a lè ti yanjú ohunkóhun tí bá ń bá wa fínra nípa ti ètò ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ ti UNILAG. ó ní bẹ́ ẹ ṣe gbé tipa ń ó ti ṣe jàǹbá o ìbẹ̀rù bójú ni fáwọn akẹ́kọ̀ọ́ tọrọ kan o ó ní torí pé bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀n náà ni wọ́n mọ̀ pàdánù láti lè ṣe ìdánwò wọn. nínú àtẹ̀jáde ọ̀hún ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì gbogbo ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ìpínlẹ̀ èkó ti àbúwọ́lò ààrẹ ẹgbẹ́ akitaye babatunde nígbà tó ń rawọ́ ẹ̀bẹ̀ ló kọ àwọn akẹgbẹ́ rẹ̀ ó ní ẹjọ́ jàre à ń bẹ̀bẹ̀ ni o ẹ bá ní ṣe ojú òpó ọ̀hún padà kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè ní àǹfààní láti san owó wọlé. ó nà mọlọmọ ó ṣẹṣẹ ìdánwò báyìí
0: àbí wọn bá yìí sanwó wọlé
1: àwọn àṣìṣe lórí ẹyin náà sílẹ gbogbo ọfẹ kalẹ
0: bẹẹni
1: ẹni tí ọba ti sanwó
0: kò ní ṣe ìdánwò bẹẹni
1: ẹ wá ṣe ojú òpó tí wọn gbà sanwó
0: ẹ dákun ẹ sí
1: fún ẹ wà ní wọn ò tún ní lè ṣe
0: ìdánwò kí wọn lè ránbà ní àti ṣe ìdánwò tí ẹ bá sì
1: bẹ̀rẹ̀
0: sí ní
1: ìdàwọ́
0: láàmú nù yàrá tí bodò láàárọ̀ tó ni wọ́n ní olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc ẹ ti kọ́nù peter obi wọn ni náà ló mọ̀ ti buwọ́ lu àwọn ìgbésẹ̀ kan eléyìí tó ti àkàtà ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tìǹbù jáde léyìí tí ń ṣe dáná àìpé bá a wí a kú bá a wí òun là ń lọ ẹ já sọ òótọ́ ọ̀rọ̀ kí gbogbo ayé ó lè mọ̀ wípé òótọ́ délẹ̀ kí kò wọ òfin tí kò ní o oníṣẹ́ ẹ wá rí àwọn ìgbésẹ̀ kan eléyìí tí ẹni tí ṣe ààrẹ ilẹ̀ yìí ti gbé bí ó yá ó tó gẹ́ alùbàtàkọ̀ tó gbọdọ̀ dárin mọ́ gbogbo àwọn afárá olókè olókè eléyìí tí wọ́n fẹsẹ̀ ètò eléyìí tí wọ́n fọkọ̀ ogun èyí tí wọ́n kọ́ káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà kò dúró wá pé bẹ́ẹ̀ náà ló sì ṣe lálàyé pé bẹ́ẹ̀ tí ní ó dúró wá pé àwọn ọ̀nà kan eléyìí tó ti bàjẹ́ kọjá àlà tó ti di ẹgẹrẹmìtì àwọn ọ̀nà tó ti di páńpẹ́ kú ẹgbẹ́ ìgbésẹ̀ láti tún gbogbo àwọn ọ̀nà ọ̀hún ṣe kó tó di wípé ẹ tún bẹ̀rẹ̀ àwọn àkànṣe iṣẹ́ tuntun míì nínú àtẹ̀jáde eléyìí tí peter obi tó fi léde yìí lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni o níbẹ̀ ló ti ṣe lálàyé pé ẹ dákun àìsà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ kan ẹ rí dájú pé ẹ parí iṣẹ́ ọ̀hún ẹ ṣàṣeyọrí rẹ̀ kẹ́ ẹ tún tó bọ́ sí abala míì eléyìí gan láfihàn wípé ẹ ṣàṣeyọrí iṣẹ́ o oníṣẹ́ ẹ wá rí àwọn amáyédẹrùn kan bẹ̀ o léyìí tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí wọn wọ́n ti ń di ẹgẹrẹmìtì ẹ tún wọn ṣe ẹ sọ wọn di tuntun kó lè máa jẹ́ àǹfààní fún àwọn orílẹ̀-èdè wa nàìjíríà ìwé ìròyìn punch ló gbé láàárọ̀ tòní ẹ lè gbà á kẹsẹ̀rí ẹ̀ ń bẹ̀.
1: ó dá ẹjẹ́ ká wá lọ níwọ̀nba belenja ọ̀hún sínú àkọsílẹ̀ ti ìwé ìròyìn the nation wọn ni ẹja mọ̀ pé ààrẹ bọlá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà ẹni tó ti lọ dáwọ́lárì gẹ́gẹ́ bí igbákejì ààrẹ nílẹ̀ yìí atiku abubakar àti ẹni tó ti lọ dáwọ́lárì gẹ́gẹ́ bí gómìnà wọn ní ìpínlẹ̀ ti anambra peter obi òun náà ló jẹ́ pé orúkọ wọn o ọdúró ṣàǹkó ṣàǹkó láwùjọ àwọn tí ó máa díje lágbo ẹgbẹ́ òṣèlú mọ́kàndínlógún ọ̀tọ̀ lẹ́yìn tó sì jẹ́ wípé iléeṣẹ́ eléyìí tó ń ṣe kò kárí àjọ ètò ìdìbò wa ní abẹ́lé ní orílẹ̀-èdè nàìjíríà ó ti gbọ́kọ gbogbo ọbọ̀ ta o orúkọ olùdíje sípò ààrẹ ẹlábẹ́ àbùradà ẹgbẹ́ òṣèlú kó wá nígbà tí wọ́n tẹ̀ sí ọwọ́ iwájú ní ọ̀rọ̀ náà wọ́n ní kó dàbí abánikàwé wà o ẹgbẹ́ òṣèlú eléyìí tó níwájú ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC wọ́n lòún dúró tán yanyan ni níbi tá a ti rí orúkọ ààrẹ bọ́lá ahmed tinubu bákan náà atiku abubakar fọ́tí ẹgbẹ́ òṣèlú ti Africa Democratic Congress ADC peter obi òun náà lòún níwájú fún ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC wọ́n ní òtán sí apá abẹ́ wọn kódà ẹni tó náà níwájú fún ẹgbẹ́ òṣèlú ti PDP ó wà níbẹ̀ AAC ó wà níbẹ̀ donald duke PRP ó wà níbẹ̀ àti ẹgbẹ́ òṣèlú yẹn elizabeth frederick NDP wọ́n ní chukwu anita YPP rufai adekunle omaje AA wọ́n tẹ̀wájú nínú ọ̀rọ̀ wọn wọ́n kọ gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n ní igbákejì ààrẹ ilẹ̀ yìí kazeem setima APC ni o bákan náà rotimi amechi ADC wọ́n kọ́ lẹ̀ rabi musekwankwazo NDC ní seo sanni uzeni AA ẹgbẹ́ọ̀la ọ̀làwálé martins YPP wọ́n kọ àwọn orúkọ gbogbo wọn pátá láti òkè tèdélẹ̀ nígbà tí wọ́n parí ọ̀rọ̀ náà wọ́n ní bó ti ẹ̀jẹ̀ pé ń tòótọ́ ẹni tó náà ti lọ dáwọ́lárì gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ nàìjíríà gọlọ jonathan ẹni táwọn èèyàn ń ṣàlàyé pé ọ̀dà bí ààrẹ ìgbà kan rí ẹ padà wá ẹ̀yìn ti ṣe kiní ìrí ẹ tó wá ṣeré bẹ́ẹ̀ fún wa wọ́n ní ṣùgbọ́n ṣá o tamina turake tẹgbẹ́ òṣèlú pdp òun náà ní ṣàlàyé pé ẹjọ́ nítorí ọlọ́run ẹni afẹ́rẹ́ ni ẹ jẹ́ kí wọ́n wà ní apá ibẹ̀ yẹn ọ̀dà ẹ fẹ́ mọ ibi tí gbẹ̀ngà ọ̀làwẹ́pọ̀ ashim níbi táwọn náà dúró sí ẹ náà gbọ́ wẹ̀rọ yẹn the nation kí ẹ lè ní àǹfààní láti kà á sọ̀wọ́ iwájú kò jẹ́ ibi tẹ̀sí máa rò kẹ́ fún ti òwúrọ̀ òní ṣe fún tẹ̀dọ̀rọ̀ yìí nìyẹn tó bá ń di ní òwúrọ̀ láago mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ a ń gbé àkọ́tọ́ ti fún tẹ̀dọ̀rọ̀ yìí wá sí etí ìgbọ̀nyìn olólùfẹ́ wa o ẹ mọ̀ pé ní àṣálẹ̀ òní aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ẹ ní àǹfààní láti máa pàdé mi lórí ètò yín ètò wa ìsinmi àláyọ̀ níbo ẹ bá lé yín dé bó lẹ tètè gbéyàwó yín ọ̀dà ńgbọ̀ bá di lálẹ́ yìí ẹ mọ̀ páwọn tẹ́ka sí yẹn ó lè ba ìfẹ́ jẹ́ ẹ̀yìn ẹ̀dúró sójú òpó ṣùgbọ́n ṣá lówùrọ̀ òní ni aago mẹ́wàá gẹ́rẹ́gẹ́ o ẹ tó ná sùúrọ̀ yín síbẹ̀ bẹ́ẹ̀ tí máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe yín gbajúgbajà ètò yín ètò wa tí a mọ̀ sí wákàtí yìí pẹ̀lú ṣadé àpótí ẹ̀rí yóò gbòde kan bẹ́ẹ̀ ni àlejò rẹ̀ náà ni olùṣọ́àgùtàn àfọlábí david ẹ gbádùn ẹ̀ púpọ̀ ju kí lẹ fẹ́ mọ̀ tẹ́ẹ̀ tí mọ̀ ẹ dúró sójú òpó ìkànnì ti ọmọlúàbí àní jayin kulẹ̀ láéláé títí ọ̀la tọ́lání aládélájà ló kọ́ mi ẹ káàárọ̀ ńbẹ
0: o. ó dáa dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ tẹ̀lé wa láàárọ̀ tòní tọ́nítọ́ òpó náà lọ fọ́ sókàn pẹ̀lú ṣeun akínọ́lá títí wá di ọ̀la tátù pàdé fún àwọn àkọ́tun ròyìn wa gbogbo ìyá àdínní yín náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yẹn ilé ètò ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.

0: Ongbogbo ti gbowo lori bayi. Edegbeta naira, 500 naira. Ko ka nkan kan lati ra mo.
1: Papa lo so be fun e ore wa.
2: Emi ma ti tokka.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

0: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy presents the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
2: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gbà ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
2: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

0: iṣẹ́ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
2: Splash FM 105.5.
3: Here is
2: 105.5. Splash.
4: All right. Who else?

ẹ kásán ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun balao fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adetun badmus lóníròyìn ṣáájú ẹ̀jẹ̀ á gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà iléeṣẹ́ ààrẹ ilẹ̀ ti tako ọ̀rọ̀ ọ̀nàyẹ̀kan lórí ìpàdé àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì pẹ̀lú ààrẹ tinubu ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti fún àwọn tó parí ètò ìkọ́ṣẹ́ ọwọ́ ní ohun èlò tí wọn yóò fi bẹ̀rẹ̀ àti mílíọ̀nù kan náírà fún àwọn akẹ́kọ̀ọ́ obìnrin chibok àjọ tó rí sí ètò ìlera lágbàáyé ti jábọ̀ àjàkálẹ̀ àrùn ẹ̀bólà eléyìí tó tún fojú bàdé nílẹ̀ kóńgò ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin ilẹ̀ yìí ti jáwé olúborí tayo ilẹ̀ ti zambia nínú ìdíje àwọn obìnrin ilẹ̀ adúláwọ̀ ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ olùbádámọ̀ràn sí ààrẹ ilẹ̀ yìí daniel bọ̀lá ti kọ ọ̀rọ̀ tí bíṣọ̀bù àgbà ti ìlú àbújá ìyẹn bíṣọ̀bù àgbà john cardinal ọ̀nàyẹ̀kan sọ lórí èrò ààrẹ bọ́lá tinubu lórí ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ó tẹnumọ́rọ̀ rẹ̀ pé ètò tí àlùfáà náà sọ̀rọ̀ lé lórí lágbo òṣèlú ló yẹ kó jẹ́ èyí tí ó máa sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn ọmọlẹ́yìn kristi bọ̀lá ẹni tó ṣàlàyé pé ọ̀rọ̀ gbogbo àwọn ọmọlẹ́yìn kristi ló yẹ kó máa jáde látẹnu àlùfáà àgbà náà ṣùgbọ́n tó sọ̀rọ̀ lórí ìyá àti ìjọ kátólíìkì kọ láti ṣàtìlẹ́yìn fún olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ndc peter obi àwọn ìṣẹ̀rọ̀ náà ló jẹyọ lẹ́yìn tí bíṣọ̀bù àgbà ọ̀nàyẹ̀kan fèsì sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe lórí ẹ̀rọ móhùnmáwòrán níbi tó ti kóraró láti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ìṣèjọba tinubu lórí ètò ìdìbò ọdún 2027 tó sì ń ṣàlàyé pé bí ìbò náà bá lọ ní ìrọwọ́ tòun ti ìrọsẹ̀ yóò di ohun tí wọn yóò jágbà ni bọ̀lá ẹni tó sọ̀rọ̀ tako ààrẹ tinubu lórí ìgbẹ́rùgbọ́nrí àti ipò tí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí wà lásìkò ìpàdé náà ṣàlàyé pé gbogbo ọ̀rọ̀ ààrẹ ilẹ̀ yìí eléyìí tó sọ níbi ìpàdé ọ̀hún ló ní ẹ̀rí máa jẹ́ mi ṣó ààrẹ bọ́lá tinubu igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí alhaji atiku abubakar àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra peter obi lorúkọ wọn wà lára àwọn olóṣèlú 19 eléyìí tí orúkọ wọn hàn dé ní ìtàkùn àgbáyé àjọ inec ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ààbọ̀ náà ṣe wí ààrẹ tinubu ló jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc nígbàtí alhaji atiku abubakar jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti adc nígbàtí peter obi jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti ndc lára àwọn orúkọ tó jẹyọ láti díje fún igbákejì ààrẹ ilẹ̀ yìí láti rí kasim shettima fún ẹgbẹ́ òṣèlú ti apc alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbòkègbodò ọkọ̀ rotimi amechi fún ẹgbẹ́ òṣèlú ti adc tí gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ kano robin musa kwankwaso yóò sì máa díje sípò igbákejì ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc orúkọ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ yìí goodluck jonathan ẹni tí igun taminu turaki nínú ẹgbẹ́ òṣèlú pdp fàkalẹ̀ kò jẹyọ bẹ́ẹ̀ sì ni orúkọ gbẹ̀ngà ọ̀làwẹ́pọ̀ hashim ẹni tó ṣàlàyé pé òun ní olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú àkọọ́dù náà tí kò sì ṣe bẹ́ẹ̀ jẹyọ. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti pín àwọn ohun èlò tí wọn yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́ eléyìí tí wọ́n kọ́ àti mílíọ̀nù kan náírà nínú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ eléyìí tí ìjọba ilẹ̀ ṣe agbátẹrù rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ chibok eléyìí tí wọ́n dóòlà ní ọgọ́rọ̀ wọn kópa nínú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ aṣọríran àti oúnjẹ sísè tí wọ́n sì tẹ́wọ́ gba àwọn ẹ̀bùn eléyìí tí wọn yóò máa lò lásìkò ìgbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga fásitì madibo adama tó wà nílùú yola níbi tí wọ́n ti ní àǹfààní àti mọ̀ ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ náà alákòóso fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè wọn iman sulaimon ibrahim ṣàpèjúwe àwọn ọ̀dọ́bìnrin náà gẹ́gẹ́ bí eléyìí tó borí àwọn ìṣòro àti ìpèníjà tí wọ́n sì wáá di akọni kò ṣàì bóṣùgbà kárí o fún ààrẹ bọ́lá tinubu fún àwọn ìgbésẹ̀ tó ń gbé lẹ́ka ètò ẹ̀kọ́ àti ìrónilágbára fún àwọn ọ̀dọ́bìnrin náà tí wọ́n ti gba ìdáǹde wọn ó tẹ̀síwájú pé àwọn ọ̀dọ́bìnrin chibok bíi 63 níye
ni wọn yóò bẹ̀rẹ̀ ètò ìkọ́ṣẹ́ owó tiwọn náà láìpẹ́ yìí. Alákòóso fún olúùlú ilẹ̀ wa Nàìjíríà ti ṣèlú Àbújá Ìyẹnsan Wike ti fẹ̀sùn kàn pé àwọn olóṣèlú kan ló ń lo àǹfààní wíwà nípò gẹ́gẹ́ bí gómìnà eléyìí tí Similala Ifubara wà láti máa dá rògbòdìyàn òṣèlú sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Wike ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lópin ọ̀sẹ̀ níbi ìtakùrọ̀sọ tó wáyé nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers. Alákòóso náà ṣàlàyé pé àwọn tó ń ṣètò ìtanijẹ fún gómìnà Fubara láti máa wo òun lójú mọ̀ wípé àwọn kò ní agbára láti dojú ìjà kọ òun ni. Gẹ́gẹ́ bó ṣe wí gómìnà Fubara ẹni tó gbé àwọn olóṣèlú náà gun ẹ̀sìn ayan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọrin èébú sí báyìí o látàrí bó ṣe ti ń ṣẹ́rí padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ rí.

ká san o ẹsìnkú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun bálá ó ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba àjọké ayé àṣàké ọ̀run tó ń fún wa lára yìí dá, àti ní pàtàkì lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akínọlá, kí n sì má gbàgbé láti kí Daniel Akínífẹ̀sí tó jẹ́ alákòóso stúdíò ìgbohùn sílẹ̀ ní àkókò yìí òun gangan iná ló wà nídìí ètò, kí má gbàgbé ọlọ́wọ́ ọdán tó ń lọ tó ń bọ̀ láti rí sí àgbéjáde ètò tó ń jáde lórí afẹ́fẹ́ ní Splash 105.5 FM ilé funfun bálá ó ní fẹ́lẹ́lẹ̀ nìbàdàn tó tún ń gbé ìpolówó ọjà jáde bákan náà. Lórúkọ gbogbo àwọn èèyàn wọ̀nyí ni èmi lérè ṣítù alágbẹ̀dẹ èdè tí ó jẹ́ atọ́kùn ètò yìí fi ń kí yín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn Nigerian Tribune la fi ṣíde ètò wa lónìí, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Gómìnà Namadi, tòun ti àwọn ọ́fíìsì gbogbo èyí tó wà ní ibùdó àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ náà ta mọ̀ sí sekretariati tó dá páropáro, nígbàtí gómìnà ìpínlẹ̀ Jigawa tó lọ síbẹ̀ láti ṣe àbẹ̀wò nípa bí iṣẹ́ ìjọba ṣe ń lọ sí àti àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀. Ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gómìnà wípé ọ̀tọ̀ ni ohun tó wà lọ́kàn rẹ̀, ọ̀tọ̀ ni ohun tó bá ní ibùjókòó ìjọba tá a mọ̀ sí sekretariati ní ìpínlẹ̀ Jigawa. Lóòótọ́ àti lódodo, tí ènìyàn bá ṣe àbẹ̀wò sí ibùjókòó ìjọba ìpínlẹ̀ Jigawa tá a wí yìí, Olúwa rẹ̀ yóò rí àgbékalẹ̀ ibùjókòó àwọn òṣìṣẹ́ ìjọba lóníranran tó wà níbàámu pẹ̀lú àtúntò tòde òní. Èyí ló tún fi àyè sílẹ̀ fún ìtọpinpin bí àwọn òṣìṣẹ́ ṣe ń wá sí ibi iṣẹ́ sí, èyí gan ni gómìnà ní lọ́kàn tó fi dákan lọ sí ibùjókòó àwọn òṣìṣẹ́ ìjọba tí mo pè ní sekretariati lẹ́ẹ̀kan láti bá àtọpinpin kó lè ṣe àmójútó tó múnádóko ṣíṣe àmúlò àwọn ohun èlò ẹ̀rọ ìgbàlódé tí wọ́n nílò, àgbéyẹ̀wò bí àwọn òṣìṣẹ́ bí wọ́n ṣe yan mọngere tó tí wọ́n ká tò tí wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́, àmọ́ kálukú wọn ń ṣe ló dàbí ẹni pé wọ́n ń ṣeré lásánlásán, àti bí àwọn ọ̀gá wọn tí ó yẹ kó jẹ́ olùdarí ibùjókòó ìjọba ti ìpínlẹ̀ Jigawa tá a mọ̀ sí sekretariati. Ó jẹ́ nǹkan kàyéfì wípé àwọn gan ló yẹ kán máa gbé gègé lé akitiyan àwọn òṣìṣẹ́ tó ń bá ìjọba ìpínlẹ̀ Jigawa ṣiṣẹ́ títí kan títẹ̀lé ìlànà kíkó ara ẹni níjanu lọ́nà tí oríyìn yóò fi máa dé bá àwọn òṣìṣẹ́ lóníranran tí wọ́n wà ní ibùjókòó àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Jigawa. Kàkà kí wọ́n máa ṣe iṣẹ́ wọn lọ ní rẹbutu, ńṣe ni ibùjókòó àwọn òṣìṣẹ́ ìjọba tá a pè ní sekretariati yìí ló bá dá páropáro. Ibi tí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Jigawa fi ṣe ibùjókòó yìí sekretariati, ó jẹ́ ibi tí ó mú kóríyá bá àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ibùjókòó ìjọba ìpínlẹ̀ Jigawa tá a wí yìí. Kódà ó dájú tó àdá pé owó oṣù tí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Jigawa ń gbà ó ṣe déédé, ó ṣe dáadáa, pàápàá jùlọ
ta ba fe fi se afiwe bi ode se ri nipa eto raje lorilede Nigeria nile toni to mo ge bi apere gbogbo nkan lo won gogo bi emi egun ni isin hey owon gogo oja ti elele ibo npe ni inflation o ti gba igboro Nigeria sibe na ijoba ipinle Jigawa ohun na on tiraka lakaka lati mu inu awon osise ijoba ipinle na dun abi ki se leyin nikan o nigbati gomina Umar Namadi ti pinle Jigawa ta nsoro re yi to pinu lati se abe o si ibujoko ijoba tuntun eyi ti o je ti ipinle Jigawa ni nkan bi owo ago mokanla iyaleta ni ojo aje Monday ti se ogunjo osu keje odun ta wa nu eye lati ba topinpin bi awon osise ijoba se nse ise won si bi won se ni emi ikora eni ni janu lenu ise to ta mo si discipline ati bi won se nkara masiki ise kaluku won to ṣùgbọ́n ó ṣe ni láàánú ó bá ni lọ́kàn jẹ́ púpọ̀ wípé ọ̀tọ̀ ni ohun tí gómìnà ń retí ọ̀tọ̀ tún ni ohun tí ó bá nígbà tó ṣe àbẹ̀wò sí ibùjókò àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Jigawa èyí ò ní àwọn òṣìṣẹ́ ìjọba ó jẹ́ nǹkan tó ṣèyàn láàánú pé ńṣe ni mèsòrò pàdídà tó wá ń lé ajá lọ o ńṣe ni àwọn ọ́fíìsì wà ní títì pa bámúbámú lọ́wọ́ ago mọ́kànlá ìyálẹ̀ta tórùn tẹ̀ tí yọ òrùn tí yọ rárá nígbà náà tí kò sì bá ẹnì kankan inú àwọn lọ́gàálọ́gàá tó yẹ kí wọ́n máa darí iṣẹ́ gbogbo ní ibùjókò àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Jigawa ń bẹ̀ ó ṣe ní láti rí bẹ́ẹ̀ ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ gómìnà ò rí kankan nú àwọn lọ́gàálọ́gàá ńṣe ni wọ́n ti ọ́fíìsì wọn tí gbogbo ẹ̀ dá páropáro bó o lọ ọ́fíìsì àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Jigawa ṣe ní láti wà ní títì pa gbogbo ẹ̀ wá dá páropáro àfi bí ahoro tí àwọn ènìyàn ti pa tì tí wọn gbé bọ̀ mọ́ tí kò sí òṣìṣẹ́ kankan nítòsí ní ibùjókò àwọn òṣìṣẹ́ ọba ìpínlẹ̀ Jigawa ta sọ yìí ẹ̀dùn ọkàn gbáà ló jẹ́ fún gómìnà ìpínlẹ̀ Jigawa inú rẹ̀ ò dùn ó ń pòṣe ṣàrà dájúdájú ohun tí ń bẹ nínú àwọn òṣìṣẹ́ ọba náà ni pé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárù yóò kúkú pé níparí oṣù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé ìwọ gan tó wà níbẹ̀ yẹn o láǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ olóòtú láti splash 105.5 fm ìwọ náà rò lọ́kàn ara rẹ̀ ó máa ń dùn mọ́ yẹn láti máa gbọ́ owó oṣù lọ́wọ́ ìjọba ṣùgbọ́n ǹjẹ́ à ń ṣiṣẹ́ ọ̀hún pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀.

0: olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti Splash 105.5 FM nílé funfun Báláú ní Fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Láì ṣe àní-àní ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí ètò yìí ọ̀rọ̀ olóòtú ẹ̀dùn ọkàn gbáà. Iná ni ó jẹ́ fún gómìnà ti ìpínlẹ̀ Jigawa lórí àbẹ̀wò ẹnu iṣẹ́ tó ṣe lọ sí ibùjókò àwọn òṣìṣẹ́ ìjọba tá a mọ̀ sí sẹkitéríàtì ní ìpínlẹ̀ Jigawa. Gbogbo ọ́fíìsì tí gómìnà dé ní kọ̀ọ̀kan ìjèjì tá a yọsẹ̀ lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ni ó dá páropáro. Lásìkò àbẹ̀wò tó ṣe lọ sí sẹkitéríàtì àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Jigawa tá a sọ yìí, pẹ̀lú bí gómìnà ṣe ń lọ àti àwọn ẹmẹ̀wá rẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n ń ká ní àkásílẹ̀ sínú fọ́nrán aláwòrán tá a mọ̀ sí fídíò. Inú èyí tí gómìnà tó ti ń lọ láti ibìkan bọ́ sí ìkejì ṣùgbọ́n tó dákẹ́ tí ò lè sọ̀rọ̀ torí pé ó dájú tó àdá pé ọkàn rẹ̀ dàrú ó bàjẹ́ wípé kí ló dé. Àwọn lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Jigawa níbo ni wọ́n lọ? Nígbà ó sì jẹ́ pé onílàákàyè ni gómìnà kò sọ fẹ́nìkankan pé òun ń bọ̀ lọ́jọ́ náà láti wá ṣe àbẹ̀wò ní ibùjókò àwọn òṣìṣẹ́ ọba tá a mọ̀ sí sẹkitéríàtì tó wà ní ìpínlẹ̀ Jigawa. Àmọ́ tó ṣe pé ibi pẹlẹbẹ náà ni abẹbẹ ọ̀rọ̀ òun fi ń lélẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó dájú pé àbẹ̀wò tí gómìnà ṣe ní ìpínlẹ̀ Jigawa sí ibùjókò àwọn òṣìṣẹ́ ìjọba tá a mọ̀ sí sẹkitéríàtì ó ti jẹ́ kí àkàrà ó tú sépo. Àṣírí tú àbẹ́ ẹ̀wà rí nǹkan ó mọ̀ ṣe o. Àyàfi àwọn òṣìṣẹ́ elétò ààbò, àwọn onísíkírítì àti àwọn òṣìṣẹ́ kọ́wọ́mádìlẹ̀ tá a mọ̀ sí sábà ń lọ ṣe nǹkan báyìí sáré lọ síbẹ̀ òun tá a mọ̀ sí mẹ́sẹ́ńjà. Àwọn nìkan ni gómìnà àti àwọn ẹmẹ̀wá rẹ̀ tó tẹ̀lé bá lọ́jọ́ náà o. Ẹ̀dùn ọkàn gbáà lélẹ́yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ọ̀rọ̀ olóòtú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin olùgbọ́ mi, ṣẹ́yìn náà rí òṣìṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ Jigawa ń torí wọn sáré káàkiri, ìjọba ń gbààwẹ̀, àwọn òṣìṣẹ́ ìjọba wa ń jọ̀sán, wọ́n kọ̀ wọn ṣiṣẹ́ tí wọ́n gbé fún wọn ṣẹ́ ráyé àbẹ́ẹ̀rí ṣódà bẹ́ẹ̀. Owó oṣù nìkan òun ló jàrábà ọkàn gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ yin èèyàn mi. Ẹ̀yin olùgbọ́ mi, níbo ni a wá fẹ́ bá yàrá já báyìí o Ọlọ́run ọba? Dájúdájú ìka tó bá ṣẹ̀ lọ́ba máa ń gé o. Ó yẹ kí àwọn òṣìṣẹ́ tíjọba tó bá bá ẹbọ lẹ́rù rẹ̀ ó yẹ kó gba ìbáwí tó lágbára. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ. Iná ni à ń yẹ̀wò lọ́wọ́ láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó lọ yìí, ibẹ̀ náà ni mo wà báyìí láti dá sẹ̀ríà fún abala ọ̀rọ̀ olóòtú. Níbi tí kò mú òkun ọ̀rọ̀ olóòtú tá a wí ọ̀hún ti pín sí ọ̀nà méjì. Alákọ̀ọ́kọ́ ni wọ́n pe àkọlé rẹ̀ ní àsìkò mánigbàgbé ìtẹ́lẹ̀ bàṣobàṣo ohun ìjẹgàba olóògbé Sanni Abacha. Olórí ológun, olórí ìjọba ológun nígbà kan ní Nàìjíríà abẹ́ti gbàgbé olóògbé Sanni Abacha kò ṣe é gbàgbé. Nínú ìwé ìtàn ilẹ̀ Nàìjíríà nígbà tí abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó lọ yìí tí ó pe kò mú òkun ọ̀rọ̀ olóòtú tiẹ̀ ní àrọwà kan wípé ó ṣe pàtàkì lati le se wadi ku Mary Abila se meni to nje be Mary Abila eni ti iku re odomo birin ti iku re sokokun dudu fun awon orilede Nigeria Mary Abila so ti wa lo na nu eni tori re pepere bi ori alajo somolu to fi egberun odun gba ajo lowo egberun eniyan ti o si koruko eni kankan sile ti o si siwo san Mary Abila nibo lo wa ri akikanjo orilede Nigeria nurse akose mose ni ori re pe bi ori alajo somolu ni e je ki n bere pelu sise iwogbe aserege ati itele basubasu olugbe Sunny Abacha nigba to di ile agbara mu lasiko joba ologun lorilede Nigeria ni odun bi melo ko seyin olotu iwe iroyin The Punch o so pe afi kamari iru ijoba ijega ba iteni mole bi ti oga ologun Sunny Abacha mo lai lai lorilede Nigeria
1: of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ẹ̀yin tá a jọ ń gbádùn ètò yìí ọ̀rọ̀ olóòtú ẹ̀yà sàmí eléyìí gan ni ìkìlọ̀ ńlá tó wà nínú ìwé àkọọ́lẹ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó fi sàmí àjọ̀dún ogójì ọdún. Wọ́n ṣe àpèjúwe olóògbé Sunny Abacha gẹ́gẹ́ bí ológun tí ò kọ kílẹ̀ oṣù láìlà. Ṣé ẹgbàágbèje àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jìyà jewé yá nínú àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tán pẹ́ kánrin kése náà ni ká sọ ni ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀gá ológun àtijọ́ rí nílẹ̀ Nàìjíríà Sunny Abacha. Ó mà ṣe o, àbí ká sọ̀rọ̀ nípa àwọn ènìyàn tí wọ́n sá lọ sórílẹ̀-èdè àgbáyé mìíràn nígbà tí ọ̀rárá iná ìjọba ológun Sunny Abacha tó ń ra àwọn èèyàn lára tó gbóná janjan bí àdìrò. Ká má tilẹ̀ sọ ọ̀kẹ́ àmọye àwọn ènìyàn tí wọ́n kú tí ọ̀pọ̀ ènìyàn tó wọ́n lọ tàgbúrò wọn mọ́ wọn di àrìnrá nígbà tí ìjọba ológun Sunny Abacha ń ṣe ìjọba lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà. Tẹnukọ́ tètè bọ̀ lè kọ́ ẹ̀yin olùgbọ́ mi pé àsìkò ìṣèjọba Sunny Abacha ó gbóná janjan bí àdìrò. Ọ̀rọ̀ olóòtú láti Splash náà ni o 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Láì ṣe àní-àní ètò yìí ti ń pákè lọ díẹ̀díẹ̀. Ẹ̀yin èèyàn wa, abala kejì ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch dá lórí ikú Mary Abila àti ìdí tó fi ṣe pàtàkì láti wádìí ikú arábìnrin náà. Ọ̀dọ́mọbìnrin tí ò tí dàgbà lọ títí ni a kàn ṣàdédé gbọ́ pé ṣaláìsí kúlù nọ́ọ̀sìn dá ika tálímáùtì gbogbo ẹ̀mí ni yóò tọ́ ikú wo. Nídàkejì nínú bíbélì ó wà ń bẹ̀ pé it is appointed unto a man to die but once, thereafter judgment. Ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan, lẹ́yìn eléyìí ìdájọ́ ni. Ó ṣe ni láàánú gan o wípé kò tí ì sí ẹnìkankan tó fẹ̀sùn kan mínísítà ọ̀rọ̀ iṣẹ́ òde ní Nàìjíríà David Umahi lórí ikú Mary Abila. Ó ṣe ni láti rí bẹ́ẹ̀. Ẹ̀mí ò jẹ̀mí lọ ẹ̀yin olùgbọ́ mi. Ǹgbọ́ ṣí ènìyàn ó máa ń tóbi kọjá òfin orílẹ̀-èdè ni. Ọ̀dọ́mọbìnrin ẹlẹ́mìí ó kú sínú ilé ẹni tó lo ọkọ ní Nàìjíríà mínísítà iṣẹ́ òde David Umahi. Wọn ò sì tí ì ṣèwádìí kankan lórí bíṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ lórí Mary Abila. Ṣé ẹnìkan wá wà tó kọjá òfin lórílẹ̀-èdè Nàìjíríà ni bí o? Kí ló dé tẹ́ ẹ̀ fún mi lésì ẹ̀yin náà ni mò ń bi ẹ̀yin tajọ́ ń gbádùn ètò yìí. Èyí ti wá jẹ́ tí wọn ò lè ṣèwádìí mínísítà David Umahi nígbà tó jẹ́ pé nínú ilé kan tó wà nínú àgbàlá mínísítà ta wí yìí iná ni olóògbé sùn sí tó sì kú sí. Kò tiẹ̀ sí akitiyan kankan dàbí alára láti lè wá fin ìdí kókò nípa bíṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́. Ó mà ṣe o, ẹ̀mí ò jẹ̀mí lọ ẹ̀yin èèyàn wa. Mo ti wà ní ojú ìwé ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation èyí tá a fi káàdì ètò wa ńlẹ̀ fún tòní torí ọjọ́ ti ń lọ. Abala àkọ́kọ́ ló ń ṣèrántí gudugudu méje yàyà mẹ́fà tí bàbá àgbàlagbà Ayọ̀ Bámgbó ṣe. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ṣe ẹ mọ bàbá Ayọ̀ Bámgbó ṣe ṣá? Bàbá akákatiri kákàkà kábí akáka yẹn sí akágbádá ọlá pẹ̀lú ẹ̀rín aká ní onírìgí máa bọlá kájọ bí aká olùkàkàkà tí ka náírà láìtàn máa bara mímọ́ bí epo òdíkàrà. Bàbá ti lọ, òun ni ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ nínú ìmọ̀ oríṣiríṣi èdè tí gbogbo èèyàn sọ pé gbogbo èdè lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pálámbọ̀ tí èbó fọ́ onígbàsọ orí sọ. Bàbá ti lọ, Ayọ̀ Bámgbó ṣe. Ọdún 1968 ni okunrin takun takun bi erin yagi loko yi ayo ban gbose lo di ojogbon akoko ninu mo gbogbo ede ojogbon akoko ninu imo gbogbo ede ni akose mose ni baba ayo ban gbose ohun ni ojogbon ninu imo gbogbo ede ti Nigeria o koko ni ologbon dori eja mu ni baba ayo ban gbose en to je ojimi onimo ninu gbogbo ede kaakiri le adulawo ojo 15 osu keje odun yi July 25 2026 ni ojogbon ayo ban gbose lo ja wale leyin odun 94 years baba yi ma ra anu gba o 94 years odun 94 baba ayo ban gbose o ti lo eyan jeje suru ni ti gbin baba ti lo o ma se o to koni ju bayi lo o eyin eyan wa ta jo nje ladun eto yi oro lootu lati splash 105.5 fm ile funfun bala o felele la wa ni badan lorilede nigeria mo dupe lowo lootu eto yi oluwa seun omo akin ola ati Daniel Akinifesi ha awon ni akose mose ni asiko ta wa yi ka ma gbagbe olowo odan to nlo to nbo to npolowo oja to ngbe to sori afefe to ri pe gbogbo kan nlo ni melo melo studio manager na ni mo so yen o e se gan ti en tele wa lere shitu ti gbogbo yen mo si mido mido alagbede ede lemi atokun to tin ba yin soro lati dede ago kan san oni ojo Eku Sunday a tun ma pade pelu ogo Olorun to ba di ni ojo mejo ndede ago kan san e se ti en gbo wa Eku kale
1: here is 105.5
2: Splash. We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5.
4: Entertainment.
5: Secret extreme caution.
4: Information.
6: There's nothing to

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
1: tàbí lẹ́ndì NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
0: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: Attention parents, is your child moving into SS3 and preparing for WAHEC, NECO and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacy present the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wípé àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.